0: are a lay said that, eh? Nibi tam pe ni ori. Bibe ni wipe, ori ni waje, iwo ni jayu. Wogba barane babare. Tolo fe fa o senyi. Noru ko jesu, abara ye bina.
1: Amen!
0: Abara be orule, nibi ti iwo mbe ni. Ase awon agba to yu aye re lenu agbara to da oduro ti o fe ki le ri o se fun o ori de la pe o agbara wo lo yo lenu mo ba wi ni oruko Jesus Oluwa ba won wi
1: amen
0: ori to gbe owo le ko ni gba bode
1: amen
0: isedare ko ni gbebo
1: amen
0: wo ba sani ajene jene oganjo oru ori re oni gba
1: amen
0: to ba pe nibi ti aye tin pe titi nje aya re oni gbebo
1: amen
0: bi o ba gbe kale ori re ko
1: amen
0: baba gbe si ori ta meta merin abi meje iba je mefa gbogbo ori ta to ba lo pito si nitori oro re ori re oni gba bodi
1: amen
0: aye o ni ri omu
1: amen
0: ori to gba wale ko ni so lagbara eje
1: amen
0: igbogun awon agba lori iseda re ko ni jo
1: amen
0: imo won ma tuka
1: amen
0: lori oro re ede won ma daru
1: amen
0: wa fo loke
1: amen
0: ori lo ma je
1: amen
0: o di apase
1: amen
0: lase ti baba
1: amen
0: toma temi ma
1: amen
0: Baba pe fun eniyan mesan loruko Jesu ko to di ojo mesan wa ri okego
1: amen
0: in the name of Jesus
1: amen
0: oro edayo
1: amen
0: wa de se bi oba
1: amen
0: Jesu Oluwa wa
1: amen
0: oruko mi yi pada apostle ati woli SMO Mustafa JP baba se bi oba lati ijo Seed of Christ Golden Church Land of Reality. Tolujo wa ni Baremo Idobi Airport area ni Ibadan. Bo ba ti dore meji. So pon lo si bi oba. Ko se nti o mo be. Ena wo si mi. O ma ri anugba.
1: Amen.
0: Mo lo ma ri anugba.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Pade kan better man si lola. A pe ni pade agbara lati si bi oba. A so tele wa fola o. A so tele nbe. Fun ola mo gbagbe pe asotele yi o wa fun gbogbo eniyan ma fe ko note e eh tori pe o su ifale leyi idini yi mo ni ko re majemu re ko je 6000 be ni mefa o ni tuma o gboro fi mefa yen fa ere re o gboro fi fa ola re o gboro fi fa ogo re o su ifa lo ma je fun o gbogbo eni ba gbagbo loruko Jesu Olorun da e lo
1: amen
0: Olorun da e lo
1: amen
0: so iru pade ola yen enikan mi se loruko Jesu oro re dayo
1: amen
0: mo ti so fun pe abati pari camp e ja ma mura si eto nbo gbogbo bi to ba ti wa o ma mura awon to wa le oba elo to ba ti di pe o ku ose meta na ti ma ma ran se pe daddy mo nbo o daddy mo nbo o awata wa Nigeria kilo wa da oduro en ba na ojo ma na wa ti mura esile mi ruwo oko mo je o da oduro rara o so sune n to ba na ejo ma na ka jo ma pade ka jo ma gbadura awon yan ni testimony power line la pe ni lu fu ape lona Eko mo gbadura oro do dayo
1: amen
0: ileri ase fun o
1: amen
0: wa ri ogolo
1: amen
0: ni Thursday ati opolopo Sunday mo ma wa ni gando Lasu Igado Road Hotel Bus Stop so pe o lo se bi oba lati Hotel Bus Stop ko se nti o mo be loruko Jesu wa ra anugba
1: amen
0: mo nu wa ra anugba
1: amen
0: jo Thursday to nbo a jo wa nbe ni lagba Olorun mo ti kede ni gbogbo branches wa awon te ta ma se program leni to je Tuesday e gba we leni to ma se ni Wednesday e gba we Wednesday to ma se ni Thursday gba we Thursday to ma se ni Friday gba we Friday ise kasoso ti mo fe salaye gbogbo apata ni ko se ma bless omi yeleni ma bless her Lola, mama bless her titi di ojo Friday on the 7th gbogbo eyan pata ni mo fe ko sise na mo gbadura o su ifanise loruko Jesu wa ri ifala
1: amen
0: bo ba ti so re majemu e make sure po san lone eh on lo ni e o ni lojo kere o su tore koja mo de so fe mo fe ko san o peju ojo kefa mo gbadura loruko Jesu ogo ra jade wa
1: amen
0: o ma rogolo
1: amen
0: be yan ba gun oke Ben yon ba debiti wan pe ni oke. To ba ma wani bita an pe loke. En kakano ma akon sele. Number one, izada ki ene kako di delati olowo. Abika we pe jokpo kaka oru pe, e ya promote. Abiko jakwe u le nyan, jakwe ifa, luma ba debe. Opolo po e nyan, ifa nama mba debe. Eno meko ni saka gidi lowo lori net ni o ti ba ifa pade awon kan ba ikede de sele ifa iru kan be lawon ibo ma pe da wa lo ni lucky eh ko si nkan to nje lucky ju yen lo ifa to ba de bayo ah aye yan fa soju ni a de fa soke asare a foloke ifa lo nje be mo gbadura e de yoba to pe ni fa won mo idi ta fi pe ni fa eni kan gbo mi sa to o ba le sa mi wa de oke
1: amen
0: mo lo ma de oke
1: amen
0: mo lo ma de oke
1: amen
0: iwe kolose ori keta ngba paul soro ni ese kini ati ese keji mo farabale mo wo olon papa oke lo lo kole si kokon si sale mo roye nbe kolose ori keta ese kini ati keji kilo wi
2: eje bi abatiji yin dide pelu christi
0: ta ba ji o dide pelu christi yen pe after you born again yes
2: e ma saferi awon kan tin be loke
0: ma saferi tin be loke
2: nibi ti christi gbe wa ti o joko le owo otun olorun
0: eh oke na kolesi yes
2: e ma ronu awon kan tin be loke
0: mo ma ronu kan to wa ni sale ma ronu nkan to wa loke yes
2: ki se awon kan tin beli aye
0: ki se tin beli aye na won si mi sa mo gbadura wa ri okegun
1: amen
0: oh my god wa ri okegun
1: amen
0: mo ni wa ri okegun
1: amen
0: oke lo ma npase isale oke lo ma npase isale awon to wa ni isale n to du mi awon kan to ma komo isale ipade ti a ma nse nbi ni isale e ma gbo ma kan so meta nbe ohun akoko ni eto isuna to wa ni waju wa the bill bill ta fe so number 2 awon isoro ti an doju ko na ma sia laarin ara wa ta je ma so laarin ara wa the problems we are facing number 3 ona ni delay awon idaduro expectation ti poju ele expecting kan ele expecting kan ele expecting kan nipa to si wa sale okay na ti mo celebrate ara won ibe ni authority wa ibe ni agbara wa power you still celebration authority and power at the top but nibi bills problems delays o lo poju so awon ta je iranse olorun lati ba ma ri mejeji ara won to wa sale ara won to wa loke nbo si pe se ti wa ni consultant la wa awa ma bere lowo olo aso fe yin ti wa ju yen lo mo je ka mo mejeji and that is what I'm giving you this great advice pe o gbodo doke awon kan to ma mu e doke emi ni ma so fun o ma fe ka ko gbo eri kan na ta ba ti gbo eri yen mo ma wa so fun o igbese ka ma gbe ena wo si mi wa ri oke go
1: amen
0: in the name of Jesus
1: amen
3: e ka ro sa e ka ro mo emi e da ye ni lati ijo rubi ti Kristi Jesu ti e le ka ti Bethsaida so mo le di lori oro ise mi na so wa ku gbe ma nkan awoku ma mo won na oko ma mu ni number ni pe awon ni di kan bye bye awon ni di se si bye bye mo se lo ni di se si eju ye oko mi o tele moto lo mo ko ma so fun mo en to lo ba fun number e to fe pe kúpe wọn ọkọ ẹyà sọ pé kí n tẹlé wọn lọ sí ibi tó bẹ jáde sí ẹ tí n bá tẹlé tẹlé lọ sí gbogbo ẹ kí n lọ sí ẹyọ kan nínú ẹ kí n fi mọ ibẹ bàjẹ tí a ti mọtò bá yẹ fi wá lọ lóbi lórí àárọ wẹẹsì yẹ àwọn kóòtù mi tún wọlé mi ráyè mọtò ẹ ṣá lọ síbẹ láìpẹ ọrọ lọ já iṣẹ tabade ireti owo iṣẹ to ku nkan ni ni to ba di bi ago mẹrin rọlẹ ka awọn tun continue pe ile to si jara ara ikan duro le lori na ile ọjọ yesu arowo a pe kọọdu ẹ ko gbe nọmba ki lo ṣẹlẹ o wa di ọjọ thursday mo ṣe pe station yẹn pe ni edu a n bọ bẹ o àwọn ọlọpàá wa ni òkè kí ọkọ lọ fi sáì sí orí èpè yẹn ìké sáà bá débẹ friday gbogbo àwọn ọmọ tó bá yí tán kó èpè gbogbo yẹn ti tó àwọn láti tìmọlé ogúnrò pọjù ìwòlè débẹ kó má san owó béèrè jáde péso ìbẹ̀lẹ̀ àwọn ti máa rówó èmi náà gbà bẹ síwájú ọjọ friday ọkàn mi wá ní òde ń lọ church so gbogbo àwọn tó fẹ́ lọ kú yẹn tán wà tó fẹ́ jẹ tí ó tó fẹ́ kó wọn sínú wàhálà tàbí inú ìṣòro wá rò pé ọdẹ àwọn ọrẹ májẹmú mi tèmi bíkọ kò jọ mí lójoojúmọ lè mi sọ ọrẹ májẹmú tèmi but ọrẹ májẹmú tèmi tèmi yóò iṣẹ tí mo fẹrẹ rí lọ fọwọ tọ ọkàn ẹni tí owó iṣẹ yìí wà lọwọ ẹ kó mú owó ẹ kó san ká aago mẹjọ tó lù láàárọ yìí dáàdì ní ìyàrá ẹnu ọlọrun tó fi máa di ọwọ aago mẹsànán kí sinai tó lù kó sanwó ó wá sanwó làwọn ọlọpàá wá sọ pé ibi tí yà wọn fẹ lọ fúnra mi mo gbọ ọlọpàá pé ẹ má lọ sí ibẹ mọ ẹ gba chéńjì ẹ wá wo ọ̀nà tí ọlọrun kò gbà kí náà tó lù owó yẹn tí wọlé sínú àkáǹtì mo lọ sí ṣé nìyẹn tó kó gbogbo tó fi jí ọ̀nà ìjẹ àwọn ọlábí tó lọ yí ọ̀nà
2: tí wọn lọ.
0: Gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ wà olúwa gbà fún ọ ọgọ̀rọ̀ yẹn ni wọ́n ní ẹ̀tọ́ láti gbà bọ̀ tí ayé dá dúró wọn fẹ́ kí ẹ̀tọ́ yẹ kó tún wọn lọ́wọ́ ènìyàn ló wà nídìí ọ̀rọ̀ olúwa mo gbójú mi sọ́kè mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì gbogbo ẹni tó bá lè sàmì àgbà ẹ̀tọ́ rẹ jáde oh my god àgbà ẹ̀tọ́ rẹ jáde mo ní agbàjáde
1: amen
0: mo ní agbàjáde
1: amen
0: sọpọ olúwa
1: olúwa
0: ẹtọ mi dà
1: ẹtọ mi dà
0: olóòfà ọdí ọrun
1: olóòfà ọdí ọrun
0: ẹ bá mi fà wá
1: ẹ bá mi fà wá
0: ẹgbẹtọ mi fún mi
1: ẹgbẹtọ mi
0: ní oṣù ìfà yìí oya oya oya dua
1: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹmí bímọ o
0: ọyá tó ṣe bí ọba àbúdá. Kini bẹ̀rẹ̀ bẹ̀rù lé mi?
1: Kini bẹ̀rẹ̀ bẹ̀rù lé mi?
0: Tí ojoko omi o jáde?
1: Tí ojoko omi o jáde?
0: Kini bẹ̀rẹ̀ bẹ̀rù lé mi?
1: Kini bẹ̀rẹ̀ bẹ̀rù lé mi?
0: Kí ndó mahuru mahuru?

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ bá wọn.

0: àdọ̀tun ẹni dáàmú ẹni ṣe àìsàn àìsàn ní jẹ́ ti yín àti ti délé yín o mi ìtọ́ gbàdúrà fún yín but ẹni ọlọ́run kò ní fi yín sílẹ̀ dádì inú mi dùn láti sọ testimony yìí o inú mi dùn ayọ̀ mi kún ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run ò ní fi yín sílẹ̀ o iṣẹ́ ń fẹ́ sọ testimony yìí ní pé torí ní last year ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi o mọ́mí rẹ̀ mi dé ló ń sọ̀rọ̀ láti lù mọ́ rẹ̀ ní last year ọdọ́ mi ti bí ọmọ ọyọ̀kan tẹ́lẹ̀ bọ̀ ó dà ń pé bóyá ìdádúró nǹkan fẹ́ wà díẹ̀ bọ̀ ní ọdún tó kọjá ẹ gbàdúrà ẹ ti ń gbàdúrà yẹn lọ bóyá èmi lọ sọ fún yín mẹ́rin I don't know you need to understand but ẹ ṣàtọ́ pé gbogbo ẹni tó bá ń wojú ọlọ́run ẹ gbàdúrà fún gbogbo wa ń jọ ọ dà ń pé ẹni ká finú sí ká da inú wa báyìí ká dá sí ilẹ̀ ńlẹ̀ lẹ́wà ń gbàdúrà ẹni ká máa ṣe àmì ní pé tẹ bá tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ní pé ká ṣáà máa ṣe àmì àmì ìgbà tó tiẹ̀ tó ní bóyá ká máa sọ tẹ̀lé yín mi ṣáà ń ṣe gbogbo ẹ̀ ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀ sọ mi ṣáà ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run inú mi dẹ̀ dùn kò pé kò tú oṣù mẹ́ẹ̀lọ́kọlọ ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi ó jẹ́ kí ti ṣe ẹ̀ testimony láti last month bọ̀ oyè ọlọ́run in fact bí ṣe mi ń sùn mi ìmọ̀ bóyá ọlọ́run lọ jí mi ni òbí yá ìkọ̀ọ̀kan mi ìmọ̀ bóyá ọ̀hún mi gan pàápàá bóyá clear ní pé testimony tó ní ọfẹ́ ṣe ẹ̀ ọmọbìnrin ṣé ọfẹ́ jọyẹ abaramọ́ rẹ jẹ ni òun ló jẹ́ kí sáré sọ testimony yìí ẹ ṣe ọmọ dúpẹ́ o inú mi dùn ayọ̀ mi kún o ọlọ́run ti fi ọmọkùnrin ó tún fi ta mí lọ́rẹ o olúwa ṣeun o.
1: Àdúrà méje ti ní.
2: Seventh day of Saturday.
1: Lọ́ni ọjọ́ ìṣẹ́gun.
2: Today being Tuesday.
1: Orúkọ Jésù.
2: Call the name of Jesus.
1: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ká eyín ọkàn mi.
2: Ẹnu ọ̀dà ó tó yí tẹ̀pá tó devastate
1: me. Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
2: Na ṣe wẹ́ ti pẹ́ ní mọ́ ṣe fi capture me.
1: Kó tó mú ìran rẹ̀ ṣá.
2: Bí wọ́n ti actualize it.
1: Ẹ bá ń pa o.
2: Ó lọ kí u dẹ́.
1: Ẹ̀yin ogun ọ̀run ẹ̀
2: pa.
1: Bàbá ọmọ ẹ̀mí ẹni tó ló bá fi agbára o lọ ayé mi lẹ́nu kàmí lẹ́yìn ọ̀pá.

túmọ̀ òní túmọ̀ ọ̀yẹ́ àláfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí

0: ọ̀rọ̀ agbá tààrọ̀ ẹnu o.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
2: Wọ́n ní kó mú kan, àlá kan, àfojúsùn kan. Ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjàkùn rẹ kìí ṣẹran ìlú kan. Alákìtiyan tó lè ṣe tì ń tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsí bì kan, òní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè. Ọmọ ọ̀lẹ́nìkan la yóò gbà. Bí ìgbé ayé tó nítumọ̀, Live it 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria. Lo so nipo wo eto yi oro agba e pade wa lori awon ate ayelujara wa Instagram oro agba 247 TikTok oro.agba 82 Facebook oro agba back na lori YouTube wa Mr GRATV e subscribe e like ke mo wo gbo nti lo nbe Abdulrazak Abdul Gani Mr GRA loko mi Iléeṣẹ́ MTN Nigeria. Lókè lókè ńlá bọ́ ṣùpá. Ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó. Lókè lẹ́ẹ̀mọ̀ lọ. Ẹ kú kalẹ̀.
3: Ọ̀rọ̀ àgbà rè o. Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
4: Ojúmọ́ òní tún mọ́. Ọ̀yẹ̀ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́. Oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ̀ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
5: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
6: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kí ẹ bá mi gbọ́ 32 FM lórí ìkọ̀ ni 94.9.
7: Ẹni wa disappointed.
8: Alubata ń rẹ́sẹ̀ jábàtà. Onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú. Bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ ònà gẹrẹ. Torí bá méjì kọ́ 32 FM 94.9 ló mú dùnú báráyé.
5: 32 FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
9: Show me your 32.
10: Ọ̀gádà ẹ wá. Ẹ má wọrí, ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ ẹ̀ wọrí. Ọlọ́kadà tó ń lọ iPhone 12 mi lọ mi ò yára.
11: This skit was performed by Goroso Ekiti.
12: 32 FM 94.9.
13: Baba Fendo de.
14: Iyan mele ni wo station government mo private ni biko ko ni tumo tan wa so ma fe gbo music private radio ni ma gbo television ni ma gbo mi ile wo ti government biko ko ni ori kankan to tumo ta fe wo nbe ju oro nti oni tumo lo
15: e lo le so folu weri owo ti fun omi e te fi pe pese ina se ri ire je wa ni gbogbo abẹ gbogbo nkan ti won so fun wa yi
16: nipa be oro odun lenu yo le won lo mo ejale oni ba ma se ri nu
15: se ri ti are tinubu o ba jare igba ti o ba jare igba olorun ma je komi ti diwo mi lenu
17: awon politicians ti ko won ti ko gbogbo nkan je won ti ko gbogbo e je te pe afawon ati family won
18: ase mu yogan ase ga soke lawon yen se esin won ati gberu ohun ni awon yen se esin to ba lo awon be won yen esin awu e se be ni Nigeria alumo koro jibiti la nfesin se nbi esin boju esin egun la nse nbi ta kan ma fa go boju
13: baba fe

Aha! Agogo balẹ̀ orokogo, sẹ̀kẹ̀rẹ̀ balẹ̀ o mi ṣekeṣeke, ọ̀pá òjé balẹ̀ o mi worowo, ọjọ́ ní pẹ́ ìpàdé kìí jìnà, àkókò tó láti gbọ́ gbàǹkangbì ètò náà, gbélé gbọ́, lọ́kùnrin pẹ̀lú obìnrin, onílé ni ẹni àbí àjèjì, ìwọ náà tẹ́tí lẹ́kọ, wá kọ́gbọ́n nínú ètò yìí, kò síbi tí ọwọ́ jẹ́ irin kò dé o, dẹ́kọ̀ àwúsí, títí lọ dẹ́dùn mà wúsẹ̀, ọ̀kan ṣoṣo irin ló ń ṣe gbó, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo ẹfọ̀n ló ń ṣọ̀dàn, gbélé gbọ́, ọ̀kan ṣoṣo làjànàkú ètò yìí tó mi gbó kìjikìji, lóríṣiríṣi nìrírí ayé ẹni tó kàn ló mọ̀ ẹ jẹ́ ká pàdé atọ́kùn ètò yìí ká gbọ́ tuntun tó tún mú wa fún wa gbogbo yín la kí ẹ lẹ́ o ọmọ òdúdúwà

ọjọ́ ìṣẹ́gun tí wọ́n ń pè ní Tuesday. Gbogbo olólùfẹ́ ètò yìí pátá ẹ mọ́ gbé kú ńbẹ o ẹ mọ́ tẹ̀lé mi kálọ̀. Ẹ̀wò ẹ máa kà sí mi báyìí lójú òpó Facebook àti YouTube ti ilé iṣẹ́ 32 FM 94.9 níbàdàn.

ewo ipinu o da lati nipinu ṣugbọn ipinu ohun o gbọdọ nipa gidi ninu aye ene na ka to nipinu ani lati gbe yewo so tun ka tun gbe yewo so si wipe se nti mo pinu ye se mi o ni ka ba mo nbe beyan ba ti wa pinu ani lati duro sinsin ka mo si emeji pelu ipinu ta ba ni gbogbo n ta ba n se ka mo se lo mo boju eyin to ba ya wa de bi to n lo o ewo loju ona na ta n to esu le mo gbogun ai mo ye ijakule le yan le ba pade ninu igboke gbodo ona te yan n to ewo amo awon to ba wa je pe won lokan won o sa pada seyin ni wipe awon o lomo sugbon awon to ba je pe akikanju ni won won o ni be kita gbogbo idamu ati wahala ti won ba n ba pade o awon akikanju won yi won ni gbagbo wipe boko boya awon o jana ti won o de debi ti won n lo ni ni ogoji odun o le die seyin boya ka pe odun meta le logoji ogbeni kan o nsise oluko ni le iwe iyen teacher lojiji lo ba ni ohun fi se ile o oni ohun o sise oluko mo ẹni tó sọ fún wa ní kí ló dé ó ní kò sí nǹkan kan òun ò kàn ṣe mọ́ ni ẹni tó sọ fún ó tún yẹn títí ó ní ẹ̀fún bẹ́ẹ̀dì kíní ń ṣe ọ́ lágbájá ṣó ti lọ́nà míì ni tó fi ló fẹ́ fi ṣẹ́lẹ̀ kódà tó bá fi ṣẹ́ olùkọ́ lẹ̀ tó ló ṣe mọ́ kí ló fẹ́ mọ́ ṣe ló bá ní iṣẹ́ olúwa ni ọ̀gbẹ́ni yìí ni mo sùn mo lálàmọ́júmọ́ àfihàn mi pé gbogbo ọjọ́ ayé mi tó kù tí n ò lò mo ní láti ṣiṣẹ́ folúwa tọ́ ni ọ̀gbẹ́ni yìí ló bá di pásítọ̀ lóòótọ́ ló bá ń wàásù láti ojúlé dé ojúlé láti ìletò déletò gbogbo àwọn abúlé oko ló máa ń wàásù dé o tó máa ń polongo fún wọn wípé kí wọn ó gba jésù ńbẹ.

eka abo lateka polowo oja eto gbelegbon ni ye o nile ise 32 fm ni Ibadan kolade alabi lo nbe lafin eto ye mo pada seyin ti mo nba bo tele mi o gbagbe o se n fokan ba mi nbo ṣùgbọ́n ẹ mọ̀ gbàgbé ẹ kàn sí mi lójú òpó Facebook àti YouTube tiléeṣẹ́ yìí tó jẹ́ ti 32fm nìbàdàn 94.9 àgbọ́ tó ń gbọ́ ètò yìí ibẹ̀ ló wà o ẹ lè gbọ́ nígbàkigbà tó bá ti wò yín gbélé gbọ́ ló kọ ètò náà pẹ̀lú Kọ́ládé Alábí ọmọ ọba lóde òṣogbo.

ilé ìjọsìn tí mo ń sọ yìí wọ́n kọ ní ọjọ́ kejìlá oṣù kejìlá December 1995 ẹni tá ń sọ yìí ó tún dá wọn léèwé lẹ̀ o ní gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan kò tán bẹ́ o yunifásitì tó ti ní báyìí ó ti tó méjì tó mẹ́ta àwọn ọ̀nà tó wọ́n ń gbà wọlé fún ó pọ̀ púpọ̀ ọ̀làdé òkìkí dé owó dé tabua

ọ̀nà wo lo ń tọ̀ sọ́nà tó dáa ni tó bá ti gbàdúrà sí tó dẹ̀ pinnu láti ṣe ẹ má padà sẹ́yìn ṣe gbogbo ìjákulẹ̀ tó bá ń bá pàdé èṣù lè máa gbógun o láti ilé ọsán ni kó má bàa mú ìpinnu yẹn ṣẹ ìwọ ló ní gbà wo sọ fún sátani náà wípé o ti pinnu o ìpinnu náà gbọdọ̀ di múmúṣẹ ni sọ fún ẹ̀mí òkùnkùn tó bá fẹ́ di ọlọ́wọ́ wípé ẹni tó ń gbénú wọ nìkan ṣoṣo ó ju gbogbo ayé lọ fún ìdí èyí o gbọ́dọ̀ ṣe àṣeyege ni o ò ní bá wọn kú sọ́nà bí èéfín o gbọ́dọ̀ débi tó ń lọ láyọ̀. mo mọ̀ wípé ó ṣeéṣe kẹlòmíì fẹ́ mọ ta ni ọ̀gbẹ́ni olùkọ́ tẹ́lẹ̀ tí mo ló di ògo àgbáyé nígbà tó gbaṣẹ́ olúwa ó ṣeéṣe fẹ́lòmíì tí ò mọ̀ ẹ wo tá a bá dáko ẹ kò lè wọ̀ ẹni ọ̀hún ni ẹni ọ̀wọ̀ bishop oyeniyi oyedepo. Oyedepo ó ní mo ti ń sọ̀tàn gbésí ayé ẹ̀ látẹ̀kan olùdásílẹ̀ Winners Chapel káàkiri àgbáńlá ayé nínú iṣẹ́ tí wọ́n náà ń ṣe wádìí ológo wádìí ẹni ìlú mọ̀ má padà ó ti fẹ́ débi tó ń lọ. báyé bá ń gbógun tọ́tà ń dètè kò sẹ́ni tó lè díṣẹ́ olúwa lọ́wọ́ fi wọ́n lẹ̀ ojú olóko wọn làgbàdo ṣe yọmọ kò sẹ́ni tó máa ń dọwọ́ bògo òṣùpá ó kù díẹ̀ gbogbo àwọn tí ò mọ̀ ẹ tẹ́lẹ̀ wọ́n wà ẹ kàn. ìwọ náà ń bọ̀ wá dẹni tí gbogbo èèyàn fẹ́ mọ ọmọ kódà wọ́n mọ fowó wá ẹ ká ni gbogbo wọn ni ó fẹ́ gbéṣẹ́ fún ẹ ìgbà díẹ̀ ló kù wàá débi tó ń lọ o.

ìgbà tí wọ́n dojú ọ̀nà ìlú kan tí ò jìnà sí ìjẹ̀bú òde ibẹ̀ ni mọ́tò wọn ti gbókìtì mọ́tò yìí dànù èèyàn mẹ́fà ló kú nínú mọ́tò yìí lójú ẹsẹ̀.

aláboyún kan ti ẹ wà nínú wọn tó kú toyún toyún hey gbogbo ẹni tó wà nínú mọ́tò yìí tó ń gbọ́ mi ẹ ò ní tàjò gbẹ́sájò ilé koko ń tágbé wọn ò ní kéde ìbànújẹ́ nílé gbogbo wa ayọ̀ tá a fi lé sí náà la ó padà

ṣùgbọ́n ká má wàá gbàgbé pé ìjàmbá mọ́tò mi ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn tó kàn ló mọ o ǹjẹ́ yín mọyé ìjàmbá mọ́tò tó ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tó dẹ̀ tún jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ń bá lọ a ò ní bá wọn kúkú ọ̀wọ̀ wọ̀ ẹ ṣàmì ẹ̀.

0: sọ́tọ̀ wọn kó gbogbo àwọn òkú jáde àwọn bíi mẹ́ta náà tí ò tíì kú wọn kó wọn jáde ìgbà tó yá mọ́tò àwọn ọlọ́pàá kan náà tún dé bá wọn ńbẹ àtàwọn ọlọ́pàá àtàwọn ẹ̀ṣọ́ ojú pópó wọn kó gbogbo wọn ó dilé ìwòsàn ní hospital.
1: mo rí mo ra gẹ́lẹ́ méje.
0: àwọn òkú tó ti kú wọn kó wọn sílé ìgbókùsí àwọn tó níwèé ìdánimọ̀ lọ́wọ́ nínú wọn wọ́n ń pe àwọn èèyàn wọn wípé ó ti ṣẹlẹ̀ o ẹ wo gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ ò ní gbà pé ìbànújẹ́ ẹ̀lú ẹ̀lú agogo ayọ̀ ni ó mọ ọdún nílé gbogbo wa.
1: wọ́n sọ kalẹ̀ wọ́n fà lórí ẹ̀jẹ̀ ìdílé.
0: àwọn òkú tó wà nílé ìgbókùsí wọ́n pe àwọn èèyàn wọn wọ́n ń túfọ̀ ìbànújẹ́ fún wọn oníkálukú wá ń gbé èèyàn wọn kú òǹbẹ́ ẹnìkan ṣoṣo ló kù nínú àwọn òkú wọ̀nyí òun lálàgbà tí mo ní ti ìpínlẹ̀ ondo bọ̀ wọn ò mọ bó ti jẹ́ kò níwèé ìdánimọ̀ wọn ò dẹ̀ mọ ibi tó ń lọ. alàgbàyé àwọn tó ń lọ bá lẹ́kọ̀ọ́ bá pe ilé ẹ̀ nípínlẹ̀ ondo wọn pèyàwó ẹ̀ wípé dáàdì ń kọ́ ṣé wọn ò wá mọ́ ni ìyàwó bá ní dáàdì wo ò ní ló pé ọjọ́ kẹta tí wọ́n ti kú ò nílé ṣé wọn ò tí ì débẹ̀ yẹn ni.

wàhálà dé ni wọ́n bá ń wà lágbà yìí wọ́n pe aago ẹ̀ títí kò lọ pípa ló wà fóònù tó jẹ́ pé ó ti jùnù sínú gbó nígbà tí jàǹbá mọ́tò ṣẹlẹ̀ àwọn tí alàgbà yìí ń lọ bá lẹ́kọ̀ọ́ wá ń bìyàwó ẹ̀ wípé ṣe dádì ò gbé mọ́tò lọ́wọ́ ni ìyàwó ẹ̀ ní ẹ wọ́n lọ wọ mọ́tò níta ni

gbogbo mọlẹbi ni wọn bá tún gba àgọ ọlọpàá lọ wọn fi ń tó ṣẹlẹ ètò wọn létí àgọ ọlọpàá ibi tí wọn wá dé àwọn yẹn ni àwọn ò gbọ nípa ìjàmbá mọtò kankan lọdọ wọn. báwọn mọlẹbi ti ń dààmú nílé nípínlẹ Ondo làwọn tí alàgbà yìí lọ bá lẹkọọ náà ń dààmú lẹkọọ lọdọ wọn tí wọn ń wá alàgbà yìí o.

0: 92 FM 94.9. I'm sharing that book bag by
1: ìràwọ̀ kan yọ ọmọ ìlú títí ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà pẹ́jú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá aye se bi se wa ni agbadunu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afe re je lowo are ni je tenu ko tete bo liko ikan ni 32 fm do supa ran kaye 94

0: kò ní ṣú mi kò ní rẹ̀.
1: Má jẹ́ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM 949 ẹ̀yìn ẹ.
0: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Ẹ̀gbọ́n, mo máa gbọ́ pé láfájì ti pààrọ̀ orúkọ.
4: Bẹ́ẹ̀ ni o.

Ẹ̀tún káàbọ̀ látẹ̀ka polówó ọjà nílé iṣẹ́ 32FM 94.9 ní Ìbàdàn. Ìta ń sọ́bọ̀ lẹ́ẹ̀kan sẹ́ gbàgbé ibi tá a dé o.

lọ́dún kò tí wọ́n ṣe kò yé wọn láti pínlẹ̀ Ondo títí lọ dẹ́kọ̀ wọ́n ń tọpasẹ̀ gbogbo ojú pópó wọn ò kẹ́fín ìjàmbá mọ́tò kankan ńbẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ kẹta tí ìjàmbá mọ́tò yìí ṣẹlẹ̀ lẹni tó ni mọ́tò yìí ti mọ̀ tí wọ́n dẹ̀ ti wá fi mọ́tò jàǹwé ìwọ́ mọ́tò yìí kúrò níbẹ̀ o tí ò dẹ̀ sẹ́ni tó mọ ibi tí wọ́n wọ̀ lọ.

0: ọ̀gbẹ́ni yìí ló ṣẹ̀ṣẹ̀ wá júwe ilé wọn nípínlẹ̀ Ondo tó ní kí wọ́n pe èèyàn kan tó súnmọ́ olóògbé yìí láti jẹ́ kí wọ́n mọ ohun tí ń ṣẹlẹ̀ sí i. Wọ́n pe ẹni tó súnmọ́ olóògbé yìí lóòótọ́. Ìyẹn náà ló wá pe àwọn mọ̀lẹ́bí olóògbé yìí pé alàgbà tí wọ́n ń wá pé wọ́n ti pè láti ilé ìwòsàn ibi báyìí báyìí o wípé ibẹ̀ ló wà. Àwọn mọ̀lẹ́bí wọ́n sí pàǹpá lọ sílé ìwòsàn yìí. Ìgbà tí wọ́n débẹ̀ òkú alàgbà yìí ni wọ́n bá wọn ni ó ti lé lóṣù méjì tó ti wà ńbẹ̀.
1: Èrò ilé fẹjọ́ máa gòkè bàlárẹ̀ o.
0: Àwọn mọ̀lẹ́bí sunkún títí pé àwọn ti wá títí. Àwọn nọ́ọ̀sì náà ní àwọn ò mọ èèyàn kankan táwọn lè pè ní o látijọ́ yìí. Wọ́n ní ká ní wọ́n ní ìwé ìdánimọ̀ lọ́wọ́ ni àwọn ìbá ti fi wá àwọn mọ̀lẹ́bí wọn kan. Àwọn mọ̀lẹ́bí ní odidi onílé ọlọ́nà lẹni tó kú yìí. Wọ́n ní wọ́n gbàgbé ìwé ìdánimọ̀ wọn sínú ilé lọ́jọ́ tí wọ́n ń lọ ṣáájò lọ́jọ́ yẹn ni.

ìjàmbá mọ́tò lẹ́lòmíì ni tó kú ẹ̀ wà nílé ìgbókùsí látijọ́ yìí táwọn mọ̀lẹ́bí ẹ ti wá títí tí wọn mọ̀ wípé ó ti kú ni ilé ìgbókùsí ló wà ẹ wo tẹni tó kú sínú ìjàmbá mọ́tò tí wọ́n ń wá yìí tá a sọ tó bá ṣe pé níwèé ìdánimọ̀ lọ́wọ́ ni níbi tí wọ́n tọ́jú òkú ẹ̀ pamọ́ sí yìí àwọn yẹn ìbá ti pe mọ̀lẹ́bí ẹ kò pọn dandan pé òṣìṣẹ́ ìjọba nìkan ló gbọ́dọ̀ níwèé ìdánimọ̀ lọ́wọ́ bó o jóníṣẹ́ ọwọ́ tó o jóníṣòwò tó o jóníṣẹ́ àdáni kódà kó o jọmọ iléèwé o gbọ́dọ̀ níwèé ìdánimọ̀ kan lọ́wọ́ tí ó ṣàpèjúwe iṣẹ́ tó ń ṣe. Àlò gbọ́dọ̀ níwèé ìdánimọ̀ kan lọ́wọ́ tí ó ṣàpèjúwe bó o ti jẹ́ ibi tó ń gbé àti bó o ṣe jẹ́ pẹ̀lú nọ́mbà ẹni tí wọ́n ó pè ń bẹ̀ tí nǹkan kan bá dédé ṣẹlẹ̀ lọ.

adé yìí góòlù ní ń tà ago ọwọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó máa ń lọ sí dubai ó máa ń lọ sí kútọnu ẹ̀yìn adé pẹ́ wọlé ńjọ́ kan lọ́kọ̀ ẹ̀ bá ní bò ní ti ń bọ̀ èsì tó fún ọkọ ẹ̀ ó bí yẹn nínú lọ́kọ́ bá gbà létí lọ́kọ́ bá gbà létí ohun tó fàjà nínú ilé nìyí o táwọn méjèèjì ṣe fìjà pẹ́ ta tó fi di pé ẹ̀yìn adé kó jáde nínú ilé tó lòun ò ṣe mọ́ ẹ̀yìn adé kó jáde ó gbà lé wọn lọ ọkọ ẹ̀ tún lọ bẹ̀ síbẹ̀síbẹ̀ ó takú délẹ̀ ó ní dandan òun ò ṣe mọ́ ni bẹ́ẹ̀yìn adé ti ń lọ ó kó àwọn ọmọ ẹ̀ méjèèjì lọ́wọ́ ni ọkọ ẹ̀ yìí tún yẹ ẹlẹ̀bẹ̀ tí pé kó má bínú kó fọwọ́ wọ́nú ẹ̀yìn adé kò gbẹ́bẹ̀ ó wù bí náà ò bá láwo nínú kò lè gòkè odò àṣé ẹ̀yìn adé kan fi ti jà yìí kẹ́wọ́ ni ó ti fẹ́ lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ò mọ bó ti lè ṣe ó ṣẹ̀ṣẹ̀ pàdé ẹnìkan ni tìyẹn dẹ̀ ti fi lọ́kàn balẹ̀

ẹni tí ẹyin adé ṣẹṣẹ pàdé yìí ó náwó fún gidigidi ó fi ẹyin adé lọkàn balẹ̀ káàyè kó lè bá àgbẹ̀ ẹyin adé ló ṣe fi tìjàbí ń ti kẹ́wọ́ tó fi kọkọ ẹ̀ lẹ̀ o ọ̀nà wa dé fún fẹ́mi akínjàgún là ìyàwó náà tó kọ́ lẹ̀ kò níṣẹ́ lọ́wọ́ mọ́ kò ní nǹkan kan tọ̀ bílẹ̀ yìí ò wọ̀ mọ́ n ó lọ lẹ̀mí tuntun ló bá ta gbogbo nǹkan ní ẹ̀ pátápátá ó tún wá owó yá sí i tó fi tòwé òkè òkun bóyá ibi ajẹ́ san àṣé ẹni tó tún bá fẹ́ mi tòwé bí ó ṣe lọ sílùú èbó àṣó ní jìbìtì ni wọ́n bá tún gbá fẹ́ mi gbogbo owó tó tù jọ owó ìwọ́gbó fẹ́mi akínjàgúnlà ilé ògbà ọ̀nà ògbà ilé ayé ti ṣú ló bá ń lọ sun ṣọ́ọ̀ṣì kan ṣọ́ọ̀ṣì àwọn ṣẹ̀lẹ̀ fẹ́mi takú sínú ṣọ́ọ̀ṣì pẹ̀lú àwẹ̀ àti àdúà olùsọ ilé ìjọsìn ọ̀hún ló yan àwẹ̀ náà fún un lẹ́nu àwẹ̀ tí wọ́n ń gbà yìí ni wọ́n ti ń ṣiṣẹ́ fún lọ́kàn

0: bi aka te waju amose se la n we yin wo pelu onigbimo ti an gbe kale yin
1: bon she say na one way na ni I want make suggestions si awon opolopo ni o ni afani ti a wa ni lati soro lori 32 FM abibomi lati make suggestions iru awon won le lo make suggestion fun paneli yi ni pe ni ko sise daada tan ba ti recommendation ile to baba federal government lo won le send esi won nkan ti o ye ko ma ma se ju paneli yi ki pe o ti se ta lo jebi ṣugbọn kini a ma se enough ni wa mu ṣugbọn mo tun agree na lọna kan pẹlu ọba ọba because ti gọvanọ o ba ṣọra wọn kan wọn lẹ ni o gbe ni bọọle ni lori ni ti o kúrò lójúkọ bi wọn náà ò ní kúrò o wọn kàn máa so mọlẹ sórí nǹkan kan ẹ náà lẹ máa máa lọ títí oṣù mẹ́wàá tó kù yóò fi lọ àwọn chelsea ti ń bẹ tí a lè ṣe ọkàn náà ni irú veterinary ta sọ yẹn àwọn ọ̀nà míì náà ti wà mẹ́ ọ̀nà kan wà báyìí jẹ́ níbi adélígba yìí ẹ téèyàn bá bá wọn mọ wọ́n ti ibi tí ọ̀nà yìí tí wọ́n ti ṣe gọ́tà tó ti kó yanrìn sí bẹ́ẹ̀ láti tọ́jú mẹ́ta ojú ti kó gbogbo ẹ̀ lọ àwọn kọ̀kọ̀ báyìí tó ń ṣe ẹ tó ní ìfojúsùn tẹ́lẹ̀ láti ṣe ẹni kó dúró tì ó àwọn yìí kan máa máa sún mọ́lẹ̀ ni òṣèlú làwọn ń ṣe o.
0: ẹ jẹ́ ká san wájú
1: kó tẹ̀síwájú.
0: Ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní afẹ́rẹ́ yìí ọlọ́run ṣíṣe ẹ̀yin méjèèjì náà ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà nínú rẹ̀ yìí lọ́dún yìí ò ní wọ́n dìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ báyìí àlàáfíà lọ̀pọ̀lọpọ̀ retí pé ìpínlẹ̀ ọmọlúàbí èéṣe tó wá di ìtàpóró gan ìtàjẹ̀sílẹ̀ ìyẹn bọ́lúra ẹni ìkọlura ẹni ilé tó gba ìpínlẹ̀ ọmọlúàbí bẹ́ẹ̀ sì rèé ogunlọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n wòye pé lẹ́yìn ètò ìdìbò ìpínlẹ̀ titi èkìtì tó wáyé ń jò ní o titi ìpínlẹ̀ ọ̀ṣun òun láàfin mọ́ wo bí ètò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ó ṣe ni ó ṣe lọ mo ń sọ láàárọ̀ ìfẹ́ nìkan ni bí ó ṣe ń lọ nípínlẹ̀ ọ̀ṣun kọ́lọ́mọ́jẹ́rú rèé ó mọ̀ ṣẹlẹ̀ ńpínlẹ̀ tọ̀yọ́ o wọ́n á wòye pé kí ló dé ṣé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọlura wọn yìí ibi gómìnà wọn tó ti ń ṣèpolongo làwọn náà tún pariwo ààrẹ pé ààrẹ fáwọn lẹ o kí wọ́n mọ̀ mọ́ àwọn lọ́wọ́ lẹ̀ pé ọbísánà ọlọ́pàá ó ṣègbè wọ́n tún gbé kan wọ́n tún gbé míì wá gbogbo bí nǹkan ṣe ń lọ nípínlẹ̀ ọ̀ṣun yìí á dìbò lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ tá a wà nínú rẹ̀ yìí ojú ò lẹ fi ń wo bí nǹkan ṣe ń lọ lọ́ṣun àti pé kí ni káwọn ará ìpínlẹ̀ ọ̀ṣun gan-an kí ni kí wọ́n wò kí wọ́n tó dìbò tọ́lọ́pọ̀lọpọ̀ ní tí wọ́n bá kàn ń gbọ́ àwọn ó kàn wò pé irú kankan gbogbo wọn jàre ẹja dìbò kí gan-an ni kí wọ́n wò kí wọ́n tó yan gómìnà lọ́ṣun ìpínlẹ̀ yín.
1: ìpínlẹ̀ wa ni
2: o ìpínlẹ̀ wa ni
1: àyọ̀ sí kan tá a lè sọ ń pa
2: títù
1: pé ìpínlẹ̀ wa náà ni a sì fẹ́ àlàáfíà mbẹ ṣàmọ pé ètò ìdìbò àwọn tí ó ṣe pàtàkì nípa ọ̀rọ̀ ìbò ìkíní ní ìjọ INEC kí INEC ó torí ọlọ́run kó ṣiṣẹ́ bí ó ṣe yẹ kó ṣe kí wọ́n rántí pé lọ́jọ́ kan àwọn náà máa dún lọ́wọ́ wájú ọlẹ́tùmọ̀rì mọ́ àrùjọ tó bá ò náà fi ṣe ìkejì làwọn tó fẹ́ dìbò gan-an àwọn olùdíje ń gbà míì àwọn kan ló ń fa wàhálà bí kò ṣe àwọn ọmọ ẹ̀yìn wọn eléyìí tó dẹ̀ lọ nípínlẹ̀

0: but when did the TA delicate people, the bone in one to D? Yeah, local man look with all the wall, Esau, who loom Jacobu, who need the ambo, Amani Cabe. So Amani Quaman talk. Amani, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, ẹti o ba fi ẹjẹ ti o ri oye mele te mi ma so wi pe te ma nse buburu o lo fe je ti be je e to ba fi te pa eyan lati de o ri oye o da bi loju pe da to fi pa ohun na ese nkan to le se be kan to ri olohun awon oludije yi won se daadaa then àwọn elétò ààbò káwọn náà máa gbèsè ẹyìn ẹ̀yìn kọ́ ṣò títọ́ ẹni tí ó pààyàn ẹmu nígbà mi ẹni tó pààyàn ẹni mú ẹni tó pa ẹni ẹ máa lọ mú ẹni ẹ ṣò títọ́ ẹ bá ti ṣò títọ́ àwọn èèyàn ó ní gbẹ́kẹ̀lé ọkọ̀ wọn ó balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó lè jáde lọ́jọ́ ìbò ńsìn mo mọ̀ yẹn turn out ma lo nitori eru ti won ba ihale won le lo pa ohun won le lo se kini o abi to ba debi to je pe kabiyesi kan le eru gan lo ba o to fi so gan to fi so won wa le ohun wa se ya fi ilu nkan be o da ki se nkan to ye ka ma po nipa osun ki awon ara osun ri alaipe tọba wulẹ̀ yorùbá àwọn gan ló wà sẹ́ńtà tọba dẹ̀ wo ìtàn yorùbá ọ̀sùn ní ìfẹ́ wa ìgbẹ̀lálá ti wá ṣé ó yẹ kó jẹ́ state tí ó jẹ́ bí orísun fún gbogbo ilẹ̀ yorùbá títí dé brazil dé
1: cuba
0: ṣé ìgbẹ̀lú tí ẹ ká máa wà kátikàti ìwà kátakàta ìwà rédérédé ìwà játijáde kò bójú mu rárá ẹ má ba wà lójú jẹ ẹbẹ tí a bẹ ni fáwọn olùbò olùdìbò àwọn tó fẹ lọ dìbò ẹni a mọ pé kò sí nǹkan tẹ bá wí àwọn tó ń ṣe accord vote accord àwọn tó ń ṣe apc tó ń ṣe sdp tó ń ṣe adc tó ń ṣe ndc tó ń ṣe gbogbo ẹgbẹ́ máa ń dìde ẹgbẹ́ òun ló dìbò fún ṣùgbọ́n ṣe ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá nàìjíríà gbogbo ẹgbẹ́ yìí tẹ bá pa gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ẹ má dá àwọn olóhùn tó máa ń purọ́ pé wọ́n ń ṣe ìlẹ́tọ́ ní legislation kan tó bá gba gbogbo ọmọ ẹgbẹ́ pọ̀ ní ọ̀ṣun tó jẹ́ ọmọ ẹgbẹ́ gan wọn ò lè tó 200,000 ọ̀pọ̀lọpọ̀ tó máa ń dìbò fẹ́gbẹ́ wọn ò sọmọ ẹgbẹ́
2: aráàlú ni ó
0: dìbò fẹ́gbẹ́ àwọn aráàlú ẹ̀gàn ni ká bá sọ̀rọ̀ torí ẹ̀yìn lẹ̀ jìyà gbogbo kìíní tẹ bá gbà kẹ́sì bẹ̀ ẹ̀ jẹun ọjọ́ kan ẹ̀ jìyà ọdún mẹ́rin tó bá gbà gba 5,000 kó lọ síbẹ̀ ọjìyà
2: àwọn ènìyàn ti upgrade pé 15,000 mọ ní
0: ìbàjẹ́ 15,000 náà ọjọ́ mélòó ni ó nà tá 15,000 tó ná lọ́sẹ̀
1: kò tẹ̀ tó ná lọ́jọ́ kan
0: ní nàìjíríà dáwọn ẹ̀ bá gbà yẹ ọdún mẹ́rin lẹ fi ṣe yẹ̀yẹ́ ẹ wo àfojúsùn wọn eléyìí tó wá fọ́ nídìí wípé àwọn olóṣèlú gan ò tẹ ẹ sọ ọ̀gá tó máa ṣe fúlùú mọ́ ní pàtó pé ẹbí o gẹ́gẹ́ bí àkọ́dù nǹkan tí mo fẹ́ ṣe ibi tí mo ṣe dé ni o nǹkan tí mo fẹ́ ṣe ni o ẹbí gẹ́gẹ́ bí apc o tó jẹ́ pé àwọn náà ti ṣe ìjọba ọdún mélòó ọdún mélòó ọdún méjìlá nǹkan tá a ṣe re o àwọn àtúnṣe tá a ṣe re o gbogbo àwọn ẹgbẹ́ àfojúsùn ni aráàlú fi ń dìbò ṣùgbọ́n kò sí yẹ mọ́ ìgbàjọba àtọ ni pé
2: a ní àtúntò wọn dìbẹ̀tì wọn ní wọn ò yọjú
0: wọn ò ní lọ nígbà tí ò sí.

Ẹ̀kasàn, èyí ni àkójọpọ̀ ìròyìn àgbáyé lédè Yorùbá nìkànnì 32 FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tíntìn Premier Mokola Ibadan. Peter Ọláṣùpọ̀ ló ní ìròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn tòní. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti pàṣẹ fáwọn fásitì láti fọwọ́ òsì júwe lé fáwọn akẹ́kọ̀ọ́ tó bá lọ́wọ́ sí ìjínigbé. Ìjọba alẹ́ orílẹ̀-èdè ta Amẹ́ríkà náà ni a ti gbé òfin tuntun kalẹ̀ pàápàá fáwọn ọmọ Nàìjíríà àti àwọn ọmọ ilẹ̀ òkèèrè mìíràn eléyìí tí wọ́n fẹ́ ṣe àtìpó lórílẹ̀-èdè náà. Lábala ìròyìn ilẹ̀ òkèèrè, orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Israel náà ni wọ́n ti jọ fọwọ́sowọ́pọ̀ ní àjọsọ lórí ọ̀rọ̀ ètò ààbò àti ìdókòwò. Lágbo ìròyìn eré ìdárayá, Bonfrey Joe òun náà ló ti sọ̀rọ̀ síta wípé bí kò ṣe sí kóríyá àti ìrántí lẹ́yìn 30 years eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà ti gba àmì wúrà ìyẹn Olympic gold. Lágbo amúlùúdùn Frank Edo òun náà ló ti ṣàlàyé ìdí pàtàkì tó pín fi débà ètò Who Want to Be a Millionaire. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti pàṣẹ fáwọn gíwà fásitì àti àwọn ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ gbogbo níṣe tó fi mọ́ àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ni ní olùkọ́ni gbogbo jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà láti fọwọ́ òsì júwe lé fún akẹ́kọ̀ọ́ èyíkéyìí tó bá lọ́wọ́ nínú ìjínigbé tàbí àwọn ọ̀wà ọ̀daràn míì lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìwádìí irú ẹ̀sùn bẹ́ẹ̀. Mínísítà fẹ̀tọ́ ẹ̀kọ́ ọ̀mọ̀wé Tunjí Alausa ló gbé àṣẹ náà kalẹ̀ lásìkò ìpàdé tó ṣe pẹ̀lú àwọn gíwà ohun ìgbìmọ̀ aláṣẹ àti alákòóso fásitì ìjọba àpapọ̀ tó wà ní Láfíà ìyẹn Fúláfíà nílùú Àbújá. Alausa ẹni tó pàṣẹ fáwọn olórí ilé ẹ̀kọ́ gíga gbogbo nílẹ̀ yìí láti rí dájú pé wọ́n mú ìlànà ojúlàlá kan fi sọ́rí lábẹ́lé wọ́n ṣe àmúlò rẹ̀ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ àti àwọn àjọ elétò ààbò yòókù lójú ọ̀nà àti dájú pé ààbò péye nínú ọgbà ilé ẹ̀kọ́ kó wá wọn. Mínísítà ẹni tó jẹ́ kó di mímọ̀ wípé àṣẹ náà òun náà ló wáyé lẹ́yìn ìròyìn kan eléyìí tó jẹ jáde nípa àwọn akẹ́kọ̀ọ́ kan tí wọ́n fẹ̀sùn kan wípé wọ́n lọ́wọ́ nínú ìjínigbé tó sì kọ́ni lóminú. Wọ́n ṣàlàyé pé àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo òun ni kò gbọ́dọ̀ jẹ́ ibùdó eléyìí tí àwọn ọ̀daràn yóò mọ̀ farasoko sí nípa jíjẹ́ akẹ́kọ̀ọ́.

orílẹ̀-èdè amẹ́ríkà náà ni wọ́n ti gbé òfin tuntun kan kalẹ̀ báyìí fún àwọn èèyàn eléyìí tó bá sá kúrò lórílẹ̀-èdè wọn láti wá fara sóko sí orílẹ̀-èdè ọ̀hún eléyìí tẹ́ni wọ́n mọ̀ tari wọn sọ́dọ̀ àwọn adájọ́ tó ń gbọ́ awuye eléyìí tó bá wà lórí wọléwọ̀de kó tó di wípé wọn ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ ṣe àyẹ̀wò tó tọ́ àti èyí tó yẹ èyí ni wọ́n kéde rẹ̀ látọwọ́ ẹ̀ka ti USCIS lẹ́yìn àtẹ̀jáde kan ti ẹ̀ka elétò ààbò abẹ́lé lórílẹ̀-èdè amẹ́ríkà ti fi síta ìgbésẹ̀ ọ̀hún ni láti mú àdínkù débà ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ti tò láti wọ orílẹ̀-èdè amẹ́ríkà láti wá fara sóko sílẹ̀ ọ̀hún lábẹ́ ìlànà ti asylum ètò ọ̀hún ni wọ́n ti jẹ́ òdi mímọ̀ wípé ẹ̀ka USCIS òun náà ni ó ṣeé ṣe kí wọ́n wòye nípa gbígba irú ìbéèrè ẹni bẹ́ẹ̀ wọlé tàbí kí wọ́n tari rẹ̀ sọ́dọ̀ àwọn tó ń gbọ́ awuye eléyìí tó bá wà lórí wíwọlé àti jíjáde lórí ẹ̀sùn ohun tí wọ́n fi ṣọwọ́ ìpè àwọn onídàájọ́ òun náà ni wọ́n fún wọn láǹfààní láti ṣe àtúngbéyẹ̀wò wọn kí wọ́n yẹ̀ wọ́n wò fínífíní tí ẹ̀ka tó rí ṣètò ààbò lábẹ́lé sì jẹ́ òde mímọ̀ wípé eléyìí yóò fún irú onítọ̀hún ní àǹfààní lẹ́ẹ̀kejì láti sọ tẹnu rẹ̀ ẹwẹ́ iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ẹ ti yan ọ̀gágun ìyẹn mẹjọ general walu mamuda gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tuntun ìyẹn GOC fún iléeṣẹ́ ọmọ ogun ọ̀wọ́ kejì nígbà tí mẹjọ general mamuda tó ń tẹ́wọ́ gba ìṣàkóso lọ́wọ́ mẹjọ general chinedu raf níbi ife lásìkò ètò kíkó gbogbo bí nǹkan ṣe ń lọ lé ọ̀gá àgbà tuntun lọ́wọ́ ìyẹn lólu iléeṣẹ́ ọmọ ológun ọ̀wọ́ kejì ìyẹn ni adékúnlé fàjúyì tó wà nílẹ̀ ìbàdàn nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn tí ó ti tẹ́wọ́ gba ipò láti bọ́ sí orí àpèrè gẹ́gẹ́ bí GOC tuntun fún iléeṣẹ́ ọmọ ogun ọ̀wọ́ kejì ọ̀hún ọ̀gá àgbà tuntun náà gbósùbà fún ìgbésẹ̀ àti ìlàkàkà eléyìí tí ọ̀gágun raf chinedu nebeife eléyìí tó ti kó tó sì fi ń dáni lójú pé àwọn ọmọ ogun àti àwọn ọ̀pẹ́ẹ̀rẹ̀ ológun gbogbo òun náà ni àwọn ò jọ fọwọ́sowọ́pọ̀ rí dájú wípé ọwọ́ ọ̀ṣẹ́ ó tún yà sí i nínú ọ̀rọ̀ ìsìn ìdágbére tí wọ́n ṣe fún ọ̀gágun ìyẹn major general nebeife ó dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn ọ̀gágun àti àwọn ìpẹ́ẹ̀rẹ̀ ọmọ ológun ọ̀wọ́ kejì fún ṣiṣẹ́ takuntakun àti àtìlẹyìn eléyìí tí wọ́n fún òun gẹ́gẹ́ bí ọ̀gá wọn wá ṣàlàyé pé ìgbésẹ̀ àti ìlàkàkà eléyìí tí òun ti mú bá ọ̀wọ́ kejì iléeṣẹ́ ọmọ ológun ọ̀hún òun náà ni àwọn fi ń ṣe àwọn àṣeyọrí àtẹ̀yìnwá bákan náà ló rọ àwọn ọmọ ogun láti dájú pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀gágun tuntun kí wọ́n rí dájú pé wọ́n lóòótọ́ wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọ̀gágun náà ó jẹ́ òde mímọ̀ wípé ní báyìí ni wọ́n ti yan òun láti lọ darí ọ̀wọ́ kẹwàá ilé ti iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè nàìjíríà ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ ìyẹn ni jalingo nípínlẹ̀ taraba

0: 92 FM 94.9
1: Laughter House
2: Orioke Tete Premier
1: Mokola Ibadan.
3: Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bùn káàdì ìbánisọ̀rọ̀ èyún Richard Card. 500 naira 500 naira ẹ̀rin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè àrùn ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀fà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì tọ̀.

0: Hello.
1: Hello.
0: Ẹ̀ka sọ̀sá, orúkọ yín bí dẹ̀ ti ń pè.
1: Ẹ̀ka sọ̀sá, ta Mary, Akinyo.
2: Ẹ̀ka
1: sọ̀sá náà, orúkọ mi Samuel Johnson, Jonathan Johnson.
0: JJ.
1: Gbemi ni bàbá
0: o. JJ.
2: JJ tí wọ́n ní fẹ́ lomi ṣe.
0: A lè fẹ́ bá lọ́jà lọ sọ yìí.
1: Ọpọlọyọ níjọba, ọmọ ẹjí ń báyà Mary Nàìjíríà.
0: Ókè náà.
2: Ẹjẹ́ ti ẹ̀ kọ́kọ́ bí JJ, ṣe ti ra tíkẹ́ẹ̀tì àmàlà yín.
1: Mi ò tí ra o.
2: Ẹ la ẹ yà tètè ra o.
0: Ẹ má ṣàfihàn o. Ọlá lè pẹ́jù bí ìjọba ọ̀run o. Ọlá lè pẹ́jù o JJ.
2: JJ.
0: JJ for that matter.
2: Ìbéèrè kẹrin.
1: Bẹ́ẹ̀ni.
2: Ọ̀dà JJ, ṣe rí in tó rọ̀ lẹ mú o. Ẹ kọ́kọ́ kí ra yín kú oríire náà.
0: Ẹ kọ́kọ́ fàbọ̀ náà.
2: In tó rọ̀ lẹ wá mú. Kẹ wá farabalẹ̀ kẹ fi dáhùn ìbéèrè yín ni. Ọ̀dà, ó yẹ dárúkọ jagunjagun mẹ́jọ nílẹ̀ Yorùbá tó wà nínú ìtàn láyé àtijọ́ tó yẹ pé jagunjagun tó yẹ pé a mọ̀ wọ́n bí ẹni mowó dáadáa àwọn jagunjagun nílẹ̀ Yorùbá. Ẹ dárúkọ mẹ́jọ péré.
0: Ó dé ní.
1: Ibikunle
2: o ti meji ibalogun ibikunle ni e mo pe dada o di meji
0: alagbala jayajaya agbagbase
1: ọjọ ìlọ
0: ọpa baba mesilese baba sansi
1: ogunmọla
0: ọba kẹmẹ ebi ija
2: o di mẹta.
0: Lákúlé ògúnmọ́lá. Ògúnmọ́lá.
2: Àmọ̀ tán ìbéèrè yẹn wá rọ.
1: Hello.
0: Hello.
1: Hello, akọ àtàrọ.
2: Yes, sir.
1: Adébọ́lá ni látòkè bọ́lá.
0: Ẹ̀ka àbàsórí ètò wa
1: Adébọ́lá látòkè
2: bọ́lá. Adébọ́lá látòkè bọ́lá, ẹ̀ka sọ̀ sá.
0: Ẹ̀ka
1: ọjọ́ mẹ́ta.
0: Yes sir.
1: Ọjọ́ mẹ́ta. Nọ́mbà kẹjọ.
0: Lọ́dọ̀ ta ni?
1: Ẹ mú látọ̀dọ̀ bá a mọ̀.
0: Ok, òwe lọ́bádé o. Jesus Christ of Nazareth. Òwe gan ni Jésù fi bá wọn mẹ́ yìí sọ̀rọ̀.
2: Lọ́wẹ́ lọ́rọ̀ Ọlọ́run.
0: Òwe ní Jésù fi bá wọn mẹ́ yìí sọ̀rọ̀.
1: Ẹsẹ̀ mọ̀ kí ni àti òwe àyán ṣe pọ̀.
2: Ẹ wá ti mú nọ́mbà o.
0: Ọlọ́dà bí ẹni tó lọ ṣáájò tí ò lè sọ bájò ṣe máa rí.
2: Bẹ́ẹ̀ni.
0: Aro òwe Jésù lọ.
1: Ó ti tọ́dún
0: kàmáà sáà.
2: Ẹ ti jẹ́ kẹ́yìn.
0: Ẹ wà jẹ lọ́sàn-án.
2: Ẹ jẹ
0: lọ́sàn-án. Ọ̀dà ìparí òwe.

0: oji
1: on loko ni biology ni secondary school mm. oluko yen o na ti wa di akose mose nurse mm. o wa lo sise
0: abe
1: lodo akeko re to je dokita
0: egbolon to bi
1: nile okere mm. nile mo rika mm. eh woni akeko na lo fi aworan ohun nti o fi sita wi pe ah oluko ohun te ko ohun ni suku eyo ana ni a wa pada di eyin sikaf sorry staff
0: tori e ni oro olorun ni okay o le ma gbo wa lati le iwe currency soro ni fun gbogbo e to ba ro pon ti de bi giga ko so si ko ma ba lo le lojiji
1: me kaabo o da bi yun se rinu ile ejo giga tin be ni pinle ekiti
0: to joko
1: si adu ekiti ni ilu yemisi eh gbomo ki lati se won ni won ti so wi pe boda beteli Onye di kachuku, o kachuku.
0: Biko.
1: Ndu. Wani, ki wama niso, di e wadu mechi. Nitori kwe, wanu enika ni jibiti. Ekberu, lana edekbe ta naira. Labe boju kwe wani, awon kokan ti joba gbese le pe awon ni so pe ka won ta be eyin e mo wa ka won to
0: ko agari agari
1: o so loko to ni moto se mo bi omo ti ko ni won wa salaye oro won ni awon ajo e tin gbogun ti sowo ilu lofo ati wa so daran mi to tun farape ta mo si EFCC lati e ka won tin be nipinle Ekiti won ni na ni ati wa arakunrin ohun lo si ile ejo lori esun meta ototo won salaye oro wi pe igba ti arakunrin ohun ti yo pada mo tule kan soro won ni lo ni se pelu igba to kokko pera re ni ti oje ti so pe o mo ni lieutenant gege bi ogagun omo orilede Nigeria won ni saba bi oro ina lo si fa to fi lo re gba owo ta daruko 500,000 lowo eni to lo re fejo re sun ni waju ofin iyun alagba kayode aina pelu ileri to se fun wi pe se rawon oko ti joba so pe awon otamo ka won ta ni gbanjo awon ba yin ra ni 500,000
0: customer bi
1: yo won ni yo wa soro won ni won si ka si leti pe tori bori ba ti pada je gbese bayi o ye kenu to wo nbe ni won ni so pe awon owo yi awon ese to se re o ati mi won ni so di afon tori idi eyi ina ladajo ina ba gbe idajo re kale amo won bi agbejoro re pe eh agbejoro nje tun ni nkan mi te ti wi won ni lada agbejoro ba ni ah oluwa mi pelu nti nbele oro mo ti koja wi pe kini e sa dakun be ba ti je ko bayi e dari je we ni o idajo te ba fe se fun edako e ba won mu owo idajo ati ijiya re ke ba won din ku won ni won pleaded for leniency lede egesi bi won ti wa soro nu won ni na ni adajo ogunmoye won ni lo wa soro wi pe adajo ukachuku won ni so pe iwo eni ti won fe sun kan o ukachuku ma lo nbo ewon odun melo opo odun meji won ni pelu owo otoran mo ba fe san 500,000
0: only 500,000
1: only
0: ileri ayo yo se ase lojo kan ileri ayo yo se olorun mi ti ba mi so pe ileri ayo yo se my city's entire buturi boom e wa woro yin eleyi na ma je won pa ni o life gbege aye gbege osise enu oko kan ni a so pe awon olopa ti mo bayi leyin to sa akegbe pa egbo bi royin won se lo inu oko kan ti e koruko re sibi toksi oni lo polowo oja ni a pe ameji na tin sise o ṣugbọn won ni ijeta ni owo ago meji osan labule o je pe ni magoma oni olugbe Emmanuel Ainemu Kama eni ogbon odun to je pe ohun na ni dari oku ohun ni agbegbe ohun ta won si mo dada won ni lo ba loko won don pe lo awon apakokoro ti won fifin oko ni struggling logidi ni eni afesun kan lo ba yo leyin re won ni sisa lo san sa sisa ni sa sisa ni sa te di en to bale nbe awon lapa na ti gbo si bayi awon si nwa afurasi ohun sugbon ni ti eni oro kan to won ni won ti gbe to ku lara re lo si le wo san gbogbogbo
1: oja arabirin kan lonu tin ke gba jare pe e wo agidi ni o fi ta ohun o oto ni to won wode oto ni ti won safu won ni won tan ohun lo lati ipinle ogun lo si Cote d'Ivoire
0: Cote d'Ivoire
1: o tori re won ni gbon de be won omo lo re farase ni o pe olupanponran yan won ni ayo ti ohun ni yokuyo ti won si bere si ni ro gbogbo awon oka ti awon o le je ninu abo lara awon o ti ye yin o bi won ti ko iroyin nu won ni won ti wa bere si ni jawe aki wowo wi pe gbogbo awon ti won ma fi pa ati awon etan buku awon etan agbako lati fi tan awon eyan lo labe boju pe won wa se won ba ni se ri ogoro awon adogbon fi ni se oko owo agbako to nti owo eru won ni gbogbo won patapata o na ni won ke gbajare wi pe owo palaba awon yo segi won si wa soro wi pe gbogbo loju ko mu olo e ti nwa ola e to je wi pe pajawiri o na ni won wa wi pe bon ba ti lo sile okere dandan ni fun won lati ri owo won wa soro won ni kode awon sele yi won ni opolopo to je bi awon mo lebi o na lo je wi pe won ma fi oro hun won ma fi se oro ebi sebi sira won ati wi pe won ni won ma so wi pe ki la raalu o wi ki la n tawon eyan ti won o ma so won ti wa soro wi pe if you see something
0: say something
1: and if you say something don't say something alone you have to do something
0: won gbo pe ilu kan wa nori lede na ni pe ti ko ba ti sento lo si loyinbo family yen ti achieve
1: abeg
0: e se ri ke lowo to
1: me won ri wi won ri wi lo ya nbo lo ni ton wa wa eni ton so be on country wo la won wa
0: ati lo ati de eni opolopo si lo won ti de igboro ti de lade anu e se mi je won tubo ri si e an to de monu ah mo awon ti mo ri lori lede libya eto kan ni loto ro dada ko to lo bi o ba se travel agency je ro dada ko to lo o ti e ba ifa bere tene alu fere to ngbe n lo lori omi so se e fe ja lo njenu o but en dati e ku lero wa daju en ti n pass kiri lo really that's just so really pelu go lo
1: allow ma mi
0: ya suma wa lali adu suma
1: beni o ya suma won
0: ah so ma ran mi se ni
1: mo ran onu ko je
0: baby
1: sweetie
0: emi lo ko
1: loni bi nsoko se yawo
0: eh se yawo ke pe emi la so di suku niyan oko mo fe mo je
2: hello
0: must chance here
1: ya eh bo se mo na gana nu
0: hello
2: hello Mr. Krista
0: mommy mommy hi oh hi
1: yes ma
2: a ti bi pe
1: ma
2: e ka son
0: oh hi
2: e ku eto that's why so ni jono yeah is wet ni lato jo
1: yes ma
2: so ri awon ton ma travel yen eni o ma ton ma wa kakiri opolopo lo ti se gbogbo lo ti se re lese so elomi aku song wa tete ma nfa eni to lo ku e kakiri eh ke eni bi te ma bi te lo eni ti mu yi lo gan iba je bi eyan gan koni ko ma se eyan jamba olukuru ko je so je te slow ko kon kon obidi ai orilede yi te ta wa ina wi ku se po badi ju be yen lo te yo wa lo mo se ni eni ta ko mo se re lesi a ni sirin o
0: yesu e se mo mi o oro moran yen latori ite dakun e je ka jo gbe nigeria la ruge ka jo fix country ni ka ma so la won ilu to le memi bo yen oju ta wa nri to pelu won ba connection kekere ta ni adan gbo niro nkan amo opolopo oro olobirin o le dele ko so fa won family e tori pe nkan ti yen tin sa fi
1: yen e pele ti to godun nu moto jina hello jare hello
0: hi
1: hello naija yes ma is cut.
0: Cutting teeth?
1: Is cut. So. Ah, sorry, is cut out.
0: Ebu na ni problem eh. Ani omo ja ko mo ka
1: no. Hello?
2: Hello.
1: Yes, ma.
2: E ma ka my question.
1: Yes, ma.
2: E mi wo la garo lo.
0: Ni Jesu.
1: Fire kun.
2: E ku se.
1: Yes, ma.
2: Anti bi ko mo ki an fa la mboro ki.
0: Mommy, mommy. E ka se ma.
2: E ku se. Tẹ́rí gbogbo ẹ̀ náà ló káyèsí gbé yìí tẹ́mi fẹ́ mu ni ti pásítọ̀ àkọ́kọ́ ní àwọ̀ èèyàn àwa gan-an ń tà fi ń sera wa ju wọ́n fi ń ṣe wá lọ kí ló dé tá a lè kúnlẹ̀ lórúkọ ẹsẹ̀ wa kò síbi tọ́lọ́run ò sí ọlọ́run má fògun mú wa ọ kò síbi tọ́lọ́run ò sí ọwá ló orin kankan pásítọ̀ dọ́gbọ́n ó ṣe ọ́ báṣabàṣá ó ti hanlé ayé ẹ ó ń tọ̀hún lé mọ̀ báyìí bó ló ṣe fẹ́ dilé ayé rẹ̀ báyìí àfi kí pásítọ̀ ya fẹ́ ni o kí pásítọ̀ fẹ́ kúnyàwó ẹ̀ tó ti ní tẹ́lẹ̀ ọlọ́run ọwọ́ pẹ̀lú àní sírin ọmọ wo ní bọ́wọ́
1: ọmọ ẹ ṣeun máa pẹ́ ló yẹru ẹ lọ́wọ́ ẹ ká sọ yẹsà o.
3: ẹ kọ òdúgbà sí ni wàá kẹ́kọ̀ọ́ ń parí torí ìfèdè fún ẹyìn ẹlágbára ẹyìn àti krista
1: yẹn ni rátàtàtà yẹsà.
3: fẹ́ẹ́ rí àwọn ọmọbìnrin náà lẹ́nu lùgbàdì àwọn pásítọ̀ torí pé wọn ò nígbàgbọ́ àwọn ọ̀dọ́ wa kedori àwọn àgbàlagbà náà ní kọ́ wọ́ wọn àwọn méjèèké lẹ́kàn ń gbọ́ yẹn o àwọn àgbàlagbà tí a fi ṣe ṣe mú ẹ̀kú ló pọ̀ rẹpẹtẹ o ọlọ́run kò ní àánú wa nífẹ̀ẹ́ wá láwọn tó ń tíráàfù jáde kìí ṣẹjọ́ wọn ẹjọ́ ìjọba ni jíjọba orílẹ̀-èdè ọba báyìí kí wọ́n fẹ́ sá kúrò níbẹ̀ fún ọlọ́run bá wa tó ìjọba wọ́n bá wa tó ìjọba yìí ṣe ni ara ni àwọn èèyàn pọ̀ náà ṣe ń sá lọ àwọn èèyàn lọ ń gba dẹ́sáàtì wọn kú síbẹ̀ ọlọ́run fà yọ láàánú wa rẹ kú
4: sí.
0: Mr.
4: Baby. Ta ta ta ta ta ta ta
0: ta ta
4: ta ta ta ta ta ta ta
0: ta ta
4: ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta
0: ta
4: ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta
0: ta ta ta ta
4: ta ta
0: ta ta ta ta ta ta ta ta ta
4: ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta ta
0: ta ta ta ta ta ta ta ta ta ta that's why you call you.
4: Boni aduro simbe. Hello. Yes, ma. Yes, ma. Oh. He's caught.
0: Orowo bi ewa. Ma fun ba kanji.
4: Hello.
5: Hello, Akasan.
4: Akasan sir.
5: Sister mi ta ku jona ta.
4: Ojo ko pelu, e seun.
5: Okay, sister now.
0: E seun.
5: Ilé wọn kárí ni ọ̀rọ̀ bá ń ta gbà tó gbà.
4: Ẹkú jọ́mẹ́ta o.
5: Yes, ma. Láti Alákíá. Ẹkú sẹ́.
4: Yes, sir.
5: Àṣẹ rí obìnrin tó pa tó ju ọkọ ẹ̀bí ẹ̀ ń ju ẹran ẹmọ fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lórí. Àwọn Yorùbá sọ pé kọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ. Tó bá ti ń di pé violence ń bẹnu marriage ó bẹ́tà kí wọ́n separate. Ìtò fún máa la ẹ̀mí lọ fún kálukú kúkú máa rìn lọ́tọ̀ọ̀tọ̀. Ohun tó ṣẹlẹ̀ sí i ọlọ́run lójú máa ro ṣàánú wa sẹ́mi tó ti lọ́ọ̀lẹ̀ padà mọ́ báyìí ọlọ́run ṣàánú wa lọ́kọ̀ láyé ẹja mọ̀ ṣe sùúrù o ẹ kú iṣẹ́.
4: Ẹ ṣeun ambassador Akigba ẹkùjọ́ mẹ́ta méjìlélọ́gbọ̀n bí ojú ọ̀nà mo tún láwọn àlejò bí mo ṣe máa ń níwọ̀n àwọn àlejò ayọ̀ nínú kulu yìí ẹ̀ka san o.
6: Ẹka san lótú.
4: Ẹka san lótú. Orúkọ yín àti iléeṣẹ́ tẹ́ ń ṣojú fún.
6: Orúkọ tèmi ni Adékunlé láti iléeṣẹ́ Soft Sounds Property.
7: Orúkọ mi ni Esther Falade láti iléeṣẹ́ Soft Sounds Property.
4: Kí ni nǹkan tá a lè ṣe fún yín o? 32 FM lẹ́wàá 94.9.
6: Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ ṣe mọ̀ pé níléeṣẹ́ wa iṣẹ́ wa ní níléeṣẹ́ Soft Sound ni pé láti bá àwọn èèyàn wá ilé àti ilẹ̀ ní ìlú Ìbàdàn lọ́nà tí ò ga jàrà lọ lówó tí ò ga jàrà àti lọ́nà tí ò ní wọn lára rárá. À níléeṣẹ́ tiwa à ń gbòòrò sí ni à ń ṣe kí ni à ń ṣe ilégbèé tó lóyìnbó ń pè ní house letting à ń ṣe kí ni à ń filé yá fáwọn èèyàn tó pé wọn tí ní agbára láti ra ilẹ̀ àti bẹ̀rẹ̀ sí ní kọ́lé tí wọ́n báyìí ṣùgbọ́n tí wọ́n nílò ibi tí wọ́n lè máa fi orí wọn lé tí wọ́n nílò òrùlé lórí wọn à ń ṣe ìyẹn náà ní iléeṣẹ́ wa. Àwọn properties ta ni tí a fẹ́ ta àwọn ilẹ̀ ta ni tí a fẹ́ ta for now is Mango Estate ìyẹn wà ní Ìdó Akufo Ìdó local government ìyẹn lọ fún ₦2 million per plot. A dẹ̀ ní Orange Estate ìyẹn wà ní Olóje Ológun Ẹrú ìyẹn lọ fún ₦3 million per plot. A dẹ̀ ní Apple Estate ìyẹn wà ní Abolokè ní Ayégun Olómi ìyẹn lọ fún ₦4 million per plot. Tẹ bá lè rí àwọn agbègbè tí mo dárúkọ yìí àwọn agbègbè tó jẹ́ pé wọ́n popular ní ìlú Ìbàdàn ni kò ṣe ibi tí kò jẹ́ ibi táwọn èèyàn mọ̀. Irú Olóje yẹn is a very popular place ó súnmọ́ Lifeport International School ó dẹ̀ tún súnmọ́ ọ̀nà ó súnmọ́ ọjà Olóje yẹn. And property ti wa ni like 3 minutes to the main road on the property wa wa ni Oloje yen ati Ologun Eru wa won pe Ologun Eru is a very popular place ni Ibadan and Apple Estate to wa ni Ayegun Olomi very close to Circular Road like 3 minutes to 2 minutes si Circular Road ni so awon property wa yi ko nse magumagu rara.
4: Bí ìgbà wo ni ẹ lè múyàn lọ sí orí ilẹ̀ tí èèyàn bá fẹ́ bóyá mo fẹ́ ilẹ̀ ní Ológun Ẹrú àbí bóyá mo fẹ́ ti abọ́lọ́kẹ́ àbí mo fẹ́ ti Mango Estate àtàwọn ibòmíì tẹ dárúkọ bí ìgbà wo o lẹ lè múyàn lọ ṣé ń gbà tá a bá sanwó tán àbí gbà tá a bá ti fẹ́ sanwó dé ìdajì àbí gbà àkọ́kọ́ níye tá a gbọ́dọ̀ kọ́kọ́ san kó tó di pé mo wà dórí ilẹ̀.
6: Ní iléeṣẹ́ tiwa a ma so fun pe ki e ko ri ile ti e fe ranu
4: okay
6: ke to ko le lori e ma ko lo fun site inspection ajuma fix ajuma fix ojo te ma lo fun site inspection te ba ti wa ri to ti wu yin ben e ma make payment yin te ba dey make payment yin ton then allocation le bere ni e ke gba le yin ke ma lo
4: o da ba eh yawa
7: yes ma
4: bi ngba ta ba ti wa ri le to ba wu wa tun
7: ben ma
4: e so pe ka ma san die die
7: ben
4: mo ma nbere pe se o ni asiko gbedeke sugba so fun wa pe asiko yen ki se o ni pe gbedeke kan
7: ben
4: se dandan ni ko pe osu mefa ka fi san ton bolon ba bo mi lasiri pe ko osu mefa ko to pe ti mo ba fi san laarin se e fun mi ni le mi abi ilana to ti wa nle ni pe osu mefa o gbodo pe
7: ti olorun ba ti bukun yin ko to di osu mefa
4: yes
7: te ba ti san wo yin tan e ti do nile
4: o wa le to bi osu bi melo kin to ri le mi gba
7: ojo te ba sanwo yin na ni ben te ba sanwo yin te wa ti le se wa e ti le yin ti do won yin
4: ko ju be lo eh e ba wa so ilana eh oni 4 million oni 3 million
7: ben ilana ati sanwo to ba je pe agbara o ba gbe le kan tori pe ikan o dogba eh ile wa to wa ni akufu mango estate wa to je 2 million naira yen anfani nbe fun yin lati koko san 40% to je 800,000 naira ti e de ma so 1.2 million naira to ku laarin osu mefa amo ba ti so le kan ti o ba je pe olorun ba ti bukun yin ko to pe osu mefa yen e anfani be lati san gbo yin le kan na ile wa to wa ni ayegun olomi apple estate wa to je 4 million naira anfani nbe lati koko so 40% la koko to je 1.6 million naira ti e de ma so 2.4 million naira to ku laarin osu mefa eyin na ba do nile
4: nibo ni ile ise Southsun Properties wa
7: ile ise Southsun Properties wa ni Laughter House Premier Hill ni Mokola ni ilu Ibadan onile gogoro street te ba ti debe 32 FM na ni be ba ti bere pe e dakun a lo Southsun Property won ma fi office wa han yin
4: alagba adekunle e ba n daruko awon ojo opo aye lu jara ta ti le kan si yin
6: awon social media handles wa te ti le kan si wa ni Facebook TikTok and Instagram at Soft Sounds Property. Yes, at Soft Sounds Property. And at a new website, we are now at www.softsoundsproperty.com. Get much so like we and she laid be no and jalig be found in you. And in landlord, ten wa agent, tell you for content, and my be laying bo, ni le share Soft Sounds Property. Ilisha, one of the things borrow see, ashikini, and ilo and she share be real estate. Manager iwo to ba mo nipa real estate o le kan si wa ni ile ise wa abi awon number sta ma pe si tanisin e kan send message wa pe oh mo ni interest lati ba ise po I have knowledge about real estate I have this at least minimum of educational quality should be national diploma as your educational quality so awon number sta ma pe fun bi e fe rale e fe yale gbe ni abi e fe ba wa sise papo e pe awon number won yi 091 15 55 0055 tabi 091 64 61 5000 lekan si 091 15 55 0055 tabi 091 64 61 5000
4: aseun oruko yin lekan si kinyonda yin lori eto
6: lekan si oruko mi ni adekun lati le se Soft Sounds Property
4: ati
7: oruko mi ni Esther Falade lati le se Soft Sounds Property
4: so koni jubai lo lori iroyin kayefi fun ti tosan gbogbo eyin ololufe wa ma gbagbe atun fi asiko iran wa leti iwon ba ticket ta fe ta oni ya won to fe ta fe ta fun bi o ba ti pe a fe ta ticket lo jona fa won to ba fe ki won tete wara ticket amala won egberun meta naira o na ni ebe ba dodo ya adija alamala ni ya na di oyo bibire loki ado yoyo ni oja gbare mu ticket wa lodo won pelu egberun meta naira e le pe number yi 0806 218 5194 0802 18 51 94 lati ra ticket amala titi igba mi ati leyin igba na ta tun pade a ni jo sunkun fun ra wa olubi n pe fatoye lo ko mi ire o

ṣùgbọ́n tó wà ń bẹ̀ ní pé tó bá ní káàdì pélébé pélébé tí mo kọ́ dání yìí èèyàn ò lè wọlé sádámásìn gbà o sátidé yìí àti sunday dẹ̀ ni wọ́n wá sọ ṣe ọgbọ́n kan tínú mi gan dùn sí káàdì ti sátidé ó rè lọ́wọ́ mi o ó yàtọ̀ sí ti káàdì sunday kò ń ṣe pé bóyá ó wá wá lọ́jọ́ sátidé ó tún wá mú ti sátidé yẹn ó wá sọ wípé òun lo fẹ́ òun lo fẹ́ fi wọlé sunday ó tì ẹni tí ò bá ní káàdì tí mo kó dání kò lè wọlé èèyàn mẹ́wàá náà sọ pé kí n fún ẹni márùn-ún tó bá máa ráyè ní sátidé kó jọ kó sọ fún mi màá ní kó wá gba ti sátọ̀dé ìyẹn mẹ́wàá tó bá jọ pọ̀jọ sunday lóru ọ̀ lọ́rùn kó wá tó máa rí ààyè kó wá gba ti sátọ̀dé ó jọ sunday ó jọ sunday ṣùgbọ́n tó bá ní káàdì tí mo kó dání kò lè wọlé èèyàn mẹ́wàá náà sọ pé kí n fún ẹni márùn-ún tó bá máa ráyè ní sátidé kó jọ kó sọ fún mi màá ní kó wá gba ti sátọ̀dé èèyàn márùn-ún tó bá jọ pọ̀jọ sunday lóru ọ̀ lọ́rùn tó máa rí ààyè kó wá gba ti ọjọ́ sunday ṣé nǹkan tí mo sọ yẹn yín ẹ kú mọ̀ ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ mi màá fi síta màá pè yín ẹ wàá gbà ń bíbà yìí ọjọ́ sunday lè mí ráyè èèyàn márùn-ún tó ráyè ń sátidé ọjọ́ sunday lè mí ráyè èèyàn márùn-ún tó ráyè lọ́jọ́ sunday èrò máa pọ̀ kò kí ṣe bí nìkan ni wọ́n ti pin wọ́n pin káàkiri radio station ni ṣùgbọ́n lórí ètò tèmi mẹ́wàá ló kàn mí so ẹ wàá tètè débẹ̀ ṣe mọ̀ nǹkan tán fẹ́ ṣe tó rò máa pọ̀ ẹ tètè débẹ̀ kán lè rí yín dá lóhùn ní ọjọ́ tẹ bá gba káàdì ìyẹn bẹ́ẹ̀ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ dádì wa kan wọ́n ní silent lizard làwọn jẹ́ àwọn máa ń gbọ́ wa gan o àwọn ò lè ṣe káwọn ma especially kí láti ṣe wọ́n wá fún mi ní káàdì mẹ́rin mẹ́jọ náà fún mi wọ́n ní kí n bá wọn fún bí n pé ní méjì ṣé ti ẹ̀ rí àná bí n gbé gba customer mi mo wá ní màá ṣe fún ìgbà tán sẹ́ndì owó káàdì mẹ́jọ yẹn that is 24,000 àbí ok wọ́n ní kí èmi mo wo mẹ́rin kí n fún bí n pé lówó méjì má wípé ah ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ gbà ń jọ yẹn but beside tẹ bá rí orí ọ̀fẹ́ tẹ wá sádùúgbò yìí ní mọ́kọ́lá mo fi kristi bẹ̀yìn ẹ wá gbà lọ́wọ́ mi mo ti kọ orúkọ yín sí mi ò ní dárúkọ lórí rédíò débi tẹ́nìkan ò sẹ́pọ̀ lòún jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ̀lé sanwó fún mi mo kọ́ mo kọ́ fóònù nọmba yín jáde pẹ̀lú ẹ̀ ni kò ní dàbí ti láṣìá táwọn tí ò fún mi lówó tí mo ṣí owó san mi lè ṣí owó san lọ́dún yìí ìyẹn bẹ́ẹ̀ mo dúpẹ́ gan lọ́wọ́ yín mo ní àlejò pàtàkì lórí ètò tí mo gbé wálé ni màmá ẹ máa bọ̀ mà ọkùnrin kan ti ń fi ọ̀rọ̀ lọ̀ mí nsìn láti bí ọ̀sẹ̀ kan nígbà tí mo wá ṣe program tàná dádì yẹn tún wá accuse me accusation ni màá pè mo dẹ̀ sọ fún wọn pé lóòótọ́ èyàn kí pòun má gogo lẹ́nu wọ́n rí sọ nǹkan tán dẹ̀ sọ bọ́n ṣe sí òní wọ́n ní ìyàwó babirin mo ní nam wọ́n ní táwọn obìnrin bá ti misbehave tán kó kú ní ọkọ kí má máa sẹ́ pé káwọn èèyàn bẹ̀bẹ̀ fún ọmọ mo ní ha n tí mo gbé dání òkọ wa bẹ́ẹ̀ ó ní dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ ji àwọn tí ó ṣẹ̀ wá wọ́n ní last week àwọn fẹjọ́ ìyàwó àwọn sùn mí wípé bọ̀ tí mo tún wá sọ èyí tó ṣẹlẹ̀ lánàá làwọn ní pé very good kí n sọ kó náà fetí ara ẹ̀ gbọ́ accusation tán wá sọ yẹn

0: bonbon mama ronu si boyo boyo wo le ma je gba yen si je be pe mo se teacher ri mama ronu si bi te ma je si won ni nigba ti owo ma ti omo awon pe odun marun won ni bi yawo awon se lo si ile ise feto somo bibi ni won ni ko da ohun to se o won de daruko le feto somo bibi kankan o and again won ku ti egbe lu ibadan won ni o wa lo se lai so fa won won ni gba to ma tun podun marun to mo mi otun ti ide awon wa wo pe boya nkan to sele awon wait for 3 years boya yen na lo tun ase yawo awon o lo dogbon sora re ni o pa won na lerin border ala won gender ni ma nfo crocodile won fo ni rara crocodile no ma nfo won do wa sick e pe birthday omo awon fe se 10th birthday for omo yen to omo yen so mommy I want to do my birthday awon wo pe boya ta n ba se birthday fun boya onu ashi won ni gere ta n pari birthday won ni yawo awon wa sick o wa nse pe inu ndun ohun on ba gbe lo si ile iwosan o wa dictate wi pe iyawo awon se feto somo bibi to ma nfi si oju ara a wa mo n to sele o won lo wa sa sinu ibi ti mo si bi daddy yen niyan pe tori olohun la se pe mo kan fe just anyhow ki lo sun e si awon ni ka won space omo melo lawon bi ta won space omo arabirin yi melo lawon bi inu yen wa so bi awon lati lasia awon wa lo pe mama e na binu gan bi kati kati wore awon wa ro 2 plus 2 po be definitely igba ta awon fe yen kon se pe awon ni idaduro iyawo awon dogbon si ni awon ni arere o keru e ko ma lo o wa lo awon eyan wa nbe awon ni ka awon so fun mi won lawon mo e pe awon na rojo awon na dajo awon mo e pe nse ni mama abe awon amun ni daddy okay ngba te rojo fun mi nsin se kin so wi pe ke ma se te ba fe yawo emi le fe wa fe sile mo wa be won ni so ta to birin kan ba ti misbehave ki mama ba won bebe mo mo wa ni oda awon mama wa ton mo nipa family plan on lawon fe fun wa ni nkan rododo mo ni e sa ti e kokko wa ba mi yanju eleyi nti mo se gbe won wa re o mama e ba mi daruko yin fa awon ara ile na
1: e se olotu emi ni iya afi odo olomo tayo lati le chef ti somo bibi
0: e daruko le ise yin yen e ti awon igba wo le ni daruko e ti sanwo 10 minutes kan Liberty Road
1: okay ado
0: ma e jo ma si eyan ba wo odo yin teri pe this person she's a married woman o fe wa se feto somo bibi se o wa ninu agenda yin lati so wi pe e lo mu oko yin wa abi letter wo lo ko yin ko le yin lowo wi pe ohun fi ara mo abi ton ba kan ti lawon da oluwa seun awon ta ti e ti talata ro en sonu yara iru ewo le fe elenu e ma kan senu abi lori kikan abi lese e kan se fun won ni like clerk won like bere nkan kan bawo le se ma nse fun won
1: e se olotu ni ile ise ifeto somo bibi ni Liberty Road ti okunrin ati yawo ti yawo atoko ba ti wole
0: okay awon mejeji no ma jo
1: awon mi ijo ma nwole
0: all right awon kon le sapamo sona
1: no won isapamo wa jo wole wa igba mi obirin nikan le wa
0: okay
1: igba mi okunrin nikan le wa
0: okay
1: ti o ba je pe yawo nikan lo wa toko o wa ani card to ba ti koko wole bayen se ti yin
0: yes ma
1: a gbe won lo sinu ile a bere awon bere
0: lowo won okay
1: oruko yin nbo la address gbogbo nkan ba yen ba yen
0: e clerk won
1: a wa bere pe se oko yin mo si o se yin atoko yin lejo gbe je
0: lejo
1: gbe se yi to ba loko won mo si a ko si toro wa nu card pe soko wa oko mo si aboko mo si
0: okay
1: o wa nu card wa igba mi toko ati yawo ba jo wa a tun bere lowo won na te eyin mejeji lejo fe se o wu yin lati se ni ta ba ti wa se yen tan ta ba ti clerk won a mu won lo si yara bi ta ti n sayewo
0: okay
1: a ye won wo lati run ori de kan na ese
0: won kabiyesi
1: a ye ifunpa wo a check won lati run ori de kan na ese layewo yen leyin igba yen sugbon ko to di pa ma se ayewo yen a ti koko ki le ti gbo npa ifeto somo bibi o ewo le ti se ri o
0: okay
1: ewo le ni intention ati se bayi
0: ba ni mi se kankan ri nko
1: te ba en se mo pa a ma fun won ni danile
0: o ni e o ni
1: so ko lori silisi iru lana to ani iru feto somo bibi to wa ani alabere onikoro alapa on ti won fi sinu ile omo leyin igba yen ta ba ti wa se yen tan awa mu lo sinu yara nígbà tó bá ti mú method tó fẹ́ mú.
0: Tó fẹ́ mú. À ń padà bọ̀ nígbà tẹ́ ẹ bá padà wọlé in tá a máa jọ gbé wọlé ni pé method tó ṣó ní òun method tí method tó bá fẹ́ mú tí ò bá balára mú kọ́ ẹ má ti sọ̀rọ̀ wá má gé ẹmọ ẹran ẹ̀rí tó dìde tí mi ẹja lọ polówó ẹja ẹ̀yà ara alẹ́ mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32FM ti wà òkè.
3: Ẹ kú lé o. Ebi ń pa kà á sí nǹkan sí mi la.
4: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
3: Ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá ṣe lè ṣe sà.
4: Bẹ́ẹ̀ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
5: Golden Penny Noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: No, mommy, this medicine is smelling and yucky.
7: Come on, just try to.
8: Mommy and daughter still struggling over this medicine palaver.
7: Kiki just doesn't like taking medicine.
8: Oh, have you tried Moxie? Moxie is a range of children's medicines that children love and won't resist. It works fast and tastes great.
9: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and chlorpheniramine. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
10: Nílé ẹ̀bàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí. School uniform, sportswear, àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkì òkun ni. BK Monogram and Printing. Ẹ̀kú iṣẹ́ ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú ilé ìnílẹ̀ ẹ̀bàdàn. Ká fi logo sára uniform school kó mọ́ dàbí bùlú bàlá. Bóyá uniform ilé iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yẹn sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé iṣẹ́ BK Monogram and Printing. Àwọn gangan la fi rán. BK Monogram and Printing sára ọ̀tọ̀. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building lẹ́gbẹ̀ẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Stop, Mokola Roundabout Ibadan 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé iṣẹ́ BK Monogram and Printing. Bẹ́yìn náà bá dára yín lójú, ẹ kàn sí wa lónìí. BK Monogram and Printing. Ẹ gbà fún ọ̀gá ni wá.
11: Kobaje 24, 29, 32 sa ti feyin e pelu wa lori gbogbo ikoni bani tore kan te 32FM949 e feyin e
12: Gode chance no to langa, nigba kuga tabaje
13: Gbogbo ní bara Golden Chance Lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè nílé iṣẹ́ Golden Chance Lotto yóò máa tẹ́yìn lọ́rùn lórí ìbáṣepọ̀ yín pẹ̀lú wa Golden Chance Lotto lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n san winnings o ní jẹ́ tán kí wọ́n tún máa bèrè nínú ẹ̀ níbikíbi ló ti lè gba winnings ẹ̀ you can get winnings anywhere èyí gan ló mọ ọkàn oníbàárà wa balẹ̀ Golden Chance Lotto kẹ̀tì láti so oníbàárà dọlọ́rọ̀ Golden Chance Lotto ilé iṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn ejẹ́ǹtì wá tajà máa fi kan díkan ilé iṣẹ́ Golden Chance Lotto yàtọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ là wá ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yí wá wàránṣẹ́ sani winnings Ìdíre ti lè ṣe Golden Chance Lotto. Ìjẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
14: Tó bá fẹ́ di alágbàtà wa, fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247. Àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
12: Nígbàkúgbà tá bá jẹ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ló sanwó.
13: Golden Chance Lotto, ọ̀nà tó yá láti sọ di mílíọ́nìyà.

0: protection that pays today. Call 0700 AXA Manta to get a motor insurance that pays. AXA, know you can.
1: Má jẹ́ ó sú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32F

0: Boya fe tun se abi wipe ibi kan boya awon kan ti wa won wa ban kankan je nbe e wa fe sese tun awon kan se boya fe set awon kankan sibe leyin yen ko si any other thing there be stadium into the situation je pe stadium oguro sin titi ni wipe ki se ball of sin kan n gba stadium yi awon bi kankan na wa bo se wipe omo kekere to se dagba bo ton pbf tennis ton train tennis omo kekere to se dagba bo ton train boxing en to se dagba bo ton train swimming atorisirisi nkan ba yen lo ye ko le wa nu national stadium mi de be so mi le so bi wa nbe
1: emi de be rinu we
0: okay de be e na de be rinu we so you
1: want
0: nkan ba yen ko wa nu stadium so awon to ba je ko wa train to je future ojo la orilede yi ibo le fe kan ti lo ma train kan pada so ya sale abi so ri apata abi lori yepe ni kan ti lo ma train so ko ba so pe ti stadium pa indefinite ti o si gba te ma shi kini ko je ireti ta won yen awon to nsise nbe kini ko je ireti ti won so o ye ki reason wa te ma fun wa wi pe for this particular reason la se ti pa o for this particular reason igba bayi la ma shi o ti o ba ti si reason emi gege bi eni kan gba wi pe a ti pa tori pa fe campaign be ni
1: ko mo gbe awon clever lo fe wa lo be o
2: to ta ba be lu aye nbe ni mai ta ma garki gambalanda
1: ah ya wa so do aiki wala ah de ya wa ya wa
2: se be ta ba lu aye la ba lu
1: amo ko eta fere bai multi billion naira national asset ni kini
3: yes
1: e se hybrid of ni be nbe different halls awon association rich de pe o ma need routine maintenance lore kore lati toju e ta ba ti sin a pele pa a ruwo gba lowo ijoba ri o ma owo yen ma njade ke so kale laye oni ona yen o da awon te won tun generate nbe to je private use yen ti yen fi run maintenance bi kini o sele sawon iru expense abi awon revenue ti won generate ati awon to occupy ibe yen for personal or other businesses economically se ko ni di pafe
2: eje gin bere gangan lowo yin yo ti fe to boya bi ifigabaga melo ti won ti gba nu stadium yen
1: won ni won fe gba tori won ti nara fidi meta to da go si da pa bi o sagamu ati abuja na ni definitely won se kankan lare
2: ta so ko niyan ani nasha ani boya super eagle be tayo
1: awon arabuja ipile fi be wo ball a se mo n gbe lo si akwa ibon
2: to tun ma si wi pe owo to ba sun won ki gba bi aso eget e se ri omo taba na ti o de jo
1: kan
2: pa ni egede okay ni bi bayi ka wa bi toju wa to dada ka mo lo bi toju wa o to okan lara papa se re wa bi bayi agbo ngba to na ibu na so tan wa bi bayi ni jo sa awon pa won na
1: je
2: won so fun wa wi pe ki event kankan ma waye leyin ago marun be ijoba o de salaye fun wa wi pe boya awon kan na sapamo ni o abi nkan kan mo de so pe ki event kankan ma waye nibe yen lagun me awon kan se party nbe dagun me wa
1: ele legba clever
2: nibo
1: ele legba
2: mi e mo gba o mo fi kini
1: ko awon ni o e si se fun
2: ke so wa latako kankan
1: o de salaye ko yara lo
2: nisin awon kan to n se party ninu stadium ta so itan ni kenin kankan ma se event
1: lati ko convention na pin gba yen ta
2: won
1: sun o
2: wọ́n gbọ́ wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ wọ́n lu aago mẹ́sàn-án kan tó parí àwọn onígbà kan bu nǹkan mu wọ́n bu nǹkan mu bó ṣe yàgbé kè sojú
1: kè
2: sojú kan níbẹ̀ wà oríṣiríṣi ọ̀nà ló wọ̀ bẹ̀ tó jáde bẹ́ẹ̀ náà ni irúfẹ́ àbújá yẹn náà ṣe wà lóòótọ́ náà gbogbo alamọ̀ pé ètò ààbò lùì ó dùn tá a gbọdọ̀ wí kan o lè jẹ́ pé wọ́n rú yìí tẹ́ bá dẹ̀ wọ agbọ́n níbẹ̀ yẹn ẹ rí i pé ibi tó yẹ pé ti ń fi wọn lápè dáadáa ni
1: àwọn àbúrò yóò gbọdọ̀ di bọ́ǹbù wọbẹ̀
2: o lè jẹ́ wípé wọ́n ti gbọ́ àwọn nǹkan kankan
1: ṣẹ́rí
2: bárabá ṣe ń folè ní òfò lóhun tẹ bá sọ ní ìdìbò ke o àdírà wọn tí wọn ní wọn ń jí búrẹ́dì wa gbé o ẹnu géètì wọn ń gbàbẹ lálọ dúró sí àwọn náà ní gbàbẹ mọ wọn gbẹyìn kulè so kò ń ṣe gbogbo
1: nǹkan
2: tó bá ti jẹ tó bá ti jọ mọ ọrọ ètò ààbò kò ń ṣe gbogbo ògbà níjọba òmò sọ lórí
1: ẹ
2: wípé àgbọ wípé wọn lẹnìkan fẹ wá yin báńgà o wọn lẹnìkan wá fẹ ṣe gbà wọn ò gbọdọ sọ torí tí wọn là bá ṣẹlẹ àwa náà láwọn kan béèrè pé ó yẹ kán ti mọ
1: sùgbọ́n
2: ibi tí nǹkan kan wà sí ni pé bó ṣe wà nísìnyí ẹ mọ̀ jẹ́ ká wà pé àsìkò bọ̀bẹ̀ fún mi bọ̀bẹ̀ fún ọ lóde yìí àsìkò ní fún wa láti lè jáde tó bá yá pé stadium yìí o àti kùn lọ́dẹ̀
1: àwọn. ẹni túbọ̀ náà ṣọ́ra fún ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ fálátakò yìí.
2: ke sọ̀rọ̀ alátakò àwọn tó bá ń bá mi lọ tájọ wà lórí same line wọn àti mọ̀ nǹkan tí mò ń sọ láti lè jáde padà papa ti gba yẹn tala stadium ti da àtúnínì kankan gbá mọ o lè jẹ pé irú ọwọ yẹn ni wọn fẹ lò ṣùgbọn a ò lè question wọn torí wípé kí ni nǹkan tó ṣẹlẹ gẹgẹ torí pé tó bá yẹ pé bóyá stadium yẹn gẹgẹ bá wulẹ ní láàrín ni wọn ò ní sọ báwọn fẹ tì í.

0: ìrọ̀rùn dé.
1: Ǹjẹ́ wọ́n ń gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na way to unlock your phone dey bother you. Don't stop to make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútún fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lóní rọrùn bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphones. Wait o, àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C, Nipos Shopping Complex, ní Dojúkọ Cocoa House. Kẹ̀ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀ bá tún wá wọlé tán, ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rè o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù rẹ̀.

0: akẹ́bọ̀ látòjọ́jà 32 fm 94.9 ìkọ̀nì adẹ́rin ipò ìṣónú yá ẹjẹ́ ká sọ̀rọ̀ àmàlàyé kó yé wọn ẹjẹ́ ká sọ̀rọ̀ àmàlàyé fún wọn àwọn tó fẹ́ràn ráìsì ìtàn ọmọ ìjẹ́ sùn ẹ bá ti rí láfúrò ọmọ ìyá ọkà mo máa ń ṣàdúrà kan pé kọ́ńtì tí mi àwa lọ tí ò ní sọ́kà mẹ́ mọ́jọ bọ́ sí ọlọ́ kì í ṣe pé kéwé dùn mi mọ̀ lómi ọbẹ̀ lájọ mọ̀ fi mú kí mọ̀ fi rún ọkà èmi yẹn jẹ́ sẹ̀mú ìmọ̀ bí ṣe mọ̀ rí lẹ́nu láfún dọ́dá ni láfún àtù amala festival yes thank you for your patronage wẹ́tà ní ticket ọ̀rọ̀ yóò ní lọ́jú tí yóò ní takò dẹ̀ ní fẹ́ẹ̀ta ẹ̀yìn ni tiwa wa mọ̀ yìí ojú òní tí ìgbà kọ̀ọ̀kan ticket sì kú dáadáa o bọ̀ tó bá ti pé 1000 gérégé sefini àti ní announce tó ẹ̀yìn dẹ̀ ní free ticket náà like I said tó bá ti di ọ̀la game Nigeria àtàwọn tí a fẹ́ nà àwọn tí a fẹ́ nà náà ni wọ́n ti já so wà ti pàdé jù tí wọ́n ti já iye góò tá kàn nà wọ́n ni ẹ̀kan kọ́ máa fi sí gbogbo social media platform mi àtàlẹ́yìn máa ti ṣe tí a bá ti rẹ̀ sọ nísìn máa post ẹ̀ síbẹ̀ a fi sí facebook a fi sí instagram a fi sí twitter a pin bẹ́ yẹn ìyá mi sulaiman mo ń rí kọ́ yín o silent ni phone máa ń wà táyì tí wọ́n wojú ẹ̀ síbẹ̀ a ti digbì máa ti wà engage pẹ̀lú nǹkan mi ẹni ticket lọ́wọ́ mi àtẹ̀yìn tó kù náà torí ọlọ́run bí yẹn ṣe máa jẹ́ nìyẹn àwájá mú kọ̀ díẹ̀ 070 ẹni bẹ́ẹ̀ fẹ́ ra tíkẹ́ẹ̀tì ara omi àjò tó wálé ní mo dúpẹ́ o ọmọ ọ̀nà kankan wọ́n ti kọ́kọ́ dé cocoa house ọlọ́run wọ́n tún wá gbé wọn lọ jẹ́rìí kò ọmí wọnú wọn lè àwọn àkó wọ́n gbé wọn lọ jẹ́rìí kò ẹ ṣe gẹ́kù fẹ́ gbogbo ẹ̀yà ara omi ìfẹ́ lẹ ní ọmọ yín náà so ẹ bá tún fẹ́ ra ticket má pe nọmba mi kí tó kó lórí ètò yes send nọmba tí má send sí yẹn nọmba tí má pè yẹn òun náà ni bank account yẹn the regular one ẹ send ẹ wá send receipt sí mi kẹ́dẹ̀ confirm ẹ so má kọrúkọ yín sílẹ̀ ticket yẹn wà lẹ́yìn tó dẹ̀ fẹ́ gba tiẹ̀ náà ẹ̀yin tó bá yẹ participate nínú ìdíje ẹ ra ticket ṣùgbọ́n àti gba fọ́ọ̀mù yẹn ẹ wà sí laughter house ni o 07097000949+2349062000949 lesin yen wa lesin kokun hello how are you
1: hello
0: ekure lesa o
1: hello christian smole
0: yes sir
1: akuseni
0: yes sir
1: akuseni so lati mo ni
0: uncle ekure lesa o yes sir
1: ekure mo ko fe tele ro national stadium yen ni pe there is ijoba ba gbe se kan e ja ma ba awon farada o le ni reason kọ́tọ̀ máa gbé ìgbésẹ̀ ẹ̀sìn kí nǹkan bá ṣẹlẹ̀ àwọn náà ti máa sọ pé ṣé wọn ò gbọ́ àbí wọn rí
0: ẹgbẹ́
1: náà ṣe sọ pé àwọn ọlọ́pàá wa máa ń ṣe dáadáa tẹ́lọ́ ọlọ́pàá tó bá fẹ́ ṣiṣẹ́ tẹ́rí wà láì tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ mo máa fún 100%
0: citizen làwà wá ti relate dáadáa ó yà wá ní gọ́ọ̀mẹ̀ntì tó ṣe dáadáa àwọn dangers tó wà ń bẹ̀ náà ni nǹkan tá à ń pẹ̀ kẹ́lù ìbá ti dá pẹ́jẹpẹ́ kẹ́ ìṣerú ní mko abiola ẹnìkan náà lágbójúlé ká ní sùúrù lére ń ṣe dáadáa tó jẹ́ pé ńgbà tá à ń janu bí ejò atútọ́ ayé liberty ṣe ìwọ̀nba làwọn èèyàn wá máa wọ́ọ̀rì mọ́ lórí wípé mko kan tó tún wà náà tún ti pa bọ̀ kò sí back up ọjọ́ àjò láàárẹ̀ kan náà ó ti yọ ọ́ lẹ̀ fún abá mama fi star ma park ẹrọ mi jẹjẹ gba yẹn hello how are you hello.
2: wọ́n ní jeans tí wọ́n wọ́n lọ́mọ wọn wọ́n ní káà tí wọ́n ká ṣàkóso.
0: ṣé màá wá para mi torí bí nàìjíríà ṣe rí
2: ni.
0: ìwọ kákò bíi chicken ẹ̀jẹ̀ ríru ní fa o ọlọ́run.
2: tọ́
0: bá lọ pé nọ́mbà mi torí pé mò ń jó lórí rédíò krista tó ní òsín kankan lọ́wọ́ òun ló ń jó lórí rédíò ọkàn fẹ́ bà mí ló kọjá ẹni ìwọ náà bú ẹ̀rín nínú kò sí nǹkan kan ni. hello.
1: ẹ má bínú mo gbàgbé ilé ẹ̀kọ́ ẹ má bínú.
0: yes sir.
1: ẹ jù báwọn sísun ìṣe fẹ́ rí ọ́fẹ́ sí.
0: ẹ ṣeun. wọ́n fẹ́ ṣọ̀tẹ̀ mi. ẹ má sọ̀pọ̀ chelsea ò jẹ́ ní back up kọ́ ọmọ lọ já fáàbù. àkànà kudeku mi ilé wa kudeku. kò sí tí ń bọ̀ tókè tí ilé ó gbà. my brother my sister cheer up.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ni 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

0: 32 FM 94.9
1: wọ́n ló ń já wa tán ó yá máa já wa ní ṣo já wa kú tukutu já wa yamayama èmi àbáṣà kan tètè paramount chamber of music mi ò ní nǹkan mi tí mo tiẹ̀ ń gbọ́ báyìí mi tiẹ̀ ní nǹkan mi tí mo tiẹ̀ ń forí mi ro mi tiẹ̀ ní nǹkan mi tí mo tiẹ̀ ń forí mi ṣe mi tiẹ̀ ní nǹkan mi tí mo fẹ́ yín mi ṣe ju pé mo kàn ń fẹ́ yín mi ṣáà kí ló dé 32 FM 94.9.

0: lẹ́yìn iṣẹ́ version Tuesday edition.
1: Ladies and gents, ẹjọ́.
0: Ẹjọ́. Ìgbà tí mo tún ti gbé dé báyìí. Mi ò ní kó lóko kó má roko. Ẹ̀kọ́ mú rédíò yín dání ni o. Mi ò ní kọ́ lọ́nà ó má lọ yẹ̀nà. Make sure bo mu rédíò ẹ lọ́wọ́ ó wà very important nírú àkókò yìí ni o. Má ní lágbájá àbó sùn ni. Yóò ní orun wẹ̀. Níwájú adájọ́. Ọlọ́run mọ̀ jẹ́ arẹ́jọ́ kì í ṣe àdúrà táwọn agbẹjọ́rò máa ń pa, máa ń sọ ní tiwọn.

0: kọrin.
1: Amala náà ni mo ń jẹ́ ẹmọ bí àwọn ìgbádùn rẹ̀ ṣe rí. Ó gbọ́dọ̀ mí sí ọjọ́ yẹn lọ́hùn. Èmi gan lọ́jọ́ yẹn màá ru ọkà. Ẹ ń sáré ro ka ẹ ní ń ro láfún. Èdè ọwọ́ mi ni. Bẹ́ẹ̀ ní ń ro ka gidi. Ẹ sọ fún. Àwọn organizer. Lọ́bẹ̀ mi fi pọ́ọ̀tì tìmí lẹ̀ o. Ẹ̀rọ kò bẹ̀ nìkan ló mọ̀ kàárò. In shock enjoy. 312 FM 94.9 délé ìjìnlẹ̀ wà ń bí o. Èèyàn kan kì ń lọ ilé alámọ̀lá ṣá. O gbọ́dọ̀ ní choice.
0: Fámọdé ìyọ́bọ̀.
1: One, the choice of àmọ̀là tó máa rà. Choice àwọn ìran tó máa rà.

ẹ̀káàbọ̀ padà. Lẹ́yìn iṣẹ́ lè tò tẹ́ ń gbọ́, 32 FM 94.9 lẹ́dẹ̀ tí ń gbọ́. Lẹ́nu délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀, ọmọ tán sọ́tàn sọ́tàn, ọmọ tán ròyìn tán ròyìn ẹ̀tán, ṣóòkì ń gbọ́ rédíò. Bó o bá ń gbọ́ rédíò dáadáa, wàá ti gbọ́ jìnlẹ̀ bó tiẹ̀ ṣe lẹ́ẹ̀kan rí. Bó o bá wá gbọ́ rí, pè lọ́wọ́ àwọn dádì ẹ̀ ńlé. Pé mo mà gbọ́ nìkan olóhùn ìjìnlẹ̀, wọ́n ni èèyàn wa ni. Bẹ́ẹ̀ ti mọ̀ pé ń tó bá ti jọ ṣẹ́gun báyìí, èrí ọpọlọ la máa ń bí ń bára wá ṣe.

0: ìdajì. Bó ṣe ń wò mí, bàbá mi ṣí a ẹ̀. Ìgbádùn tó ń gbádùn yẹn má jẹ́ kó fẹ́ lò mí irú, ó wà important gan. Àwọn tèmi ti wà lójú òpó. Àmúrán ti gbà lórí jáde. Kí a máa pààrọ̀ tanra wa jẹ́, àwọn orin kan wọ́n làlú jágbà yẹn. Gẹ́gẹ́ gbé. Gẹ́gẹ́ jí. Kẹ́rẹ́gbà jíjí gbá. Nígbà tí wa àwa máa mọ lyrics, a tún mọ beat. Gbogbo àwọn strings tó bá wà lórí ẹ̀ gbogbo ẹ̀ la máa há sórí. Ó fẹ́ débì kan.
1: Àwùsùn bí láyé.
0: Àjàjà tó bá wá lọ kìyàn. Gbogbo àwọn èèyàn la máa mọ̀ lórí ní. Ayé lọ join mi báyìí lórí 32 FM 94.9. Máa lọ join mi bẹ́yìn. Ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ jólólùfẹ́ délé ìjìnlẹ̀. Honorable Ijinle 86 lori TikTok. Honorable Ijinle 86 lori TikTok. E shuru bomi. Atokunrin atobirin era gabomi.
1: Kalaleka
0: na lale o.
1: Awala waka maka.
0: Aye dabomi gidi gan o lale guge. O lo gidi gan ni o. 0705549 tó bá mi lé ó ya gborí sí ẹnìkan tẹ́sì mi sọ ní ìjìnlẹ̀ ẹ láìkì oúnjẹ ẹ̀yìn ò láìkì oúnjẹ bí n bá wá láìkì oúnjẹ ṣé bí ìtàmùlà wá ni. Òun gbọ́ tí kírísà sọ lẹ́ẹ̀kan pé ìlú tó wọn bá lọ láyé òun tí yóò bá ti sámọ̀là ń bẹ̀ ká lọ mọ́jọ òun ò lọ bẹ̀. Àwọn ìlú kan wà ó lè rọ́kà òórò fúnra rẹ ní o. Àbí tó ò bá ní pẹ́ńbẹ̀ ló kú o. Bó bá dẹ̀ lọ ìlú kan ó gbọ́dọ̀ ní ọ́pdéètì ibẹ̀. Lọ lè wà ìlú kan kó o mọ̀ rọ́kà jẹ́ lóṣùdú kan kó kà sí wà lẹ́ǹkùlé ilé rẹ̀. Ìbọn kan wà tí mo fẹ́ challenge nígbà bá pàdé ní UK láàjọ sọ. Wọ́n ẹ̀ máa ń dáná everybody wáyé. Àwọn challenge pé ìjọ tèmi ó bá lọ àbùlá alá ni kó bẹ́mi sí o. Àbùlá alá máa ń dáa gan. Àyàjà tẹ́yìn bá fi tinú ẹran jẹ́. Bàbá yàn kó tinú ẹran ṣàkè. Ṣàkè ògúnfe ni o. Àbí ṣàkè ògúnfe máa ń ráǹdì ni wọ́n tún wá kó sínú ẹ̀. Àwọn tí wọ́n máa ń fọ kíní wọ́n mọ̀ tún wọ́n tún mọ̀ síjúra wọn lọ. Ẹ má sì jẹ́ ń tàn yín jẹ́ ọwọ́ lọ́bẹ ilé ọlọ́kà. Kò sọ lọ́kà tí ò mú ń jẹ́ sí. Ọwọ́ ni ọbẹ̀. Ọwọ́ lọ́bẹ ilé ọlọ́kà. Àgbẹ́ni Adéyẹmí ọmọ kúrò ní lẹ́yìn iṣẹ́ lẹ̀tọ̀. Ìjìnlẹ̀ 1. Olajide Olugbenga only the real Ijinle pam pam. Thank you very much. I got my recharge card. Thank you. Ese. Imafoje Peter oni aku atotonu. Imafoje se o jeka. Backing roll ticket fun o. Oye wale opo emi ba wa si Gunners. Onu eku eto ba mi dele Ijinle the unique and dynamic presenter. Ẹyin ọ́dàs náà ẹ lè fọ́lọ̀ wa.
1: Mo gbọ́ fún ti rẹ̀ tàdán.
0: Ìrè kọjá. Lórí ètò lẹ́ni, mo fẹ́ gbé 2000 lé bẹ́yẹn. Olórí ire kan kó fi ra fi jẹ́ kààrọ̀ lẹ́yìn. Àmọ́lá ìgbàkọlé ọlọ́kà ní ò tí ì kọjá 200-300. Àwọn tó bá tún túṣì díẹ̀ ni ó ti wọ bíi 500. Wọ́n sì ń kọ́ àmọ́lá kàkan 500. Ayé ti lọ. Gbàkọ kan 500. Wọ́n ti ayé gbà kan. Ilé ọlọ́kà kan mi ní dákọ̀ọ́bẹ̀. Àmọ́ kan la won ten ko bo ni
1: emi to ba mo ru e ko
0: lo la wa si ngba lo won je ngba na daddy mi se de bi pe a gbodo reran
1: e je ka
0: o ni lo je nti o yo mo reran si o awa te mo ro pe boye ran o da lenu ni abi mo se nkan fun mi eke so si daddy mi ba wa ran onje pa won wa fi yin je ran fun awa iwa ko timothy Only good afternoon, sir, from New Garage. I'm all right, ya come. Only well done, sir. Excuse, sir. In batara na, what in toju body e die? That in law school. Ah, mo mo ti le ala mala kani waju. Iwaju, hey. Ajigba yon ta ya ngeti yo mo biti mo vesoy. Iwaju Ibadan City Academy. Street kan wa waju school yen gangan. Ya lamala e wa lepe left bayi. Ibadan lo secondary school. To oko mi. Owo oko ala toko oko abo. Ni gugu e je ka tan laaro. In je tin yo gidi gan ni o. Won re lekute won ra singom ire ikanasa o kan ru awa ni di je ka yo ba kan e si gbo be mi abula ni e so ja le wa lo je abula la ila to ni egusi wo to ba wa londi 29 ifo ni awon riri amala kan to gbo leni lenu presenter kankan ri laye o le gbo leni wi lenu mi nikan lo ti gbo awa jajura wa lo awo nu awa gan laarin ara wa mora wa iru awa ti koja en teyin o mo fi afin compare oyinbo fun ba ba ti ri afin adafin mo ba ba ri ebo ami ebo ri mu re o yo sonso session lo ma su nbe lo ma wa agu mefa bo lu 0705 jajo korin ijo o fe mo boye o mo baking increase owo e 3000 3000 na o to je ka pe yan ba lokan jua won rogun fi eran wewe atira mo la 600 meta ni ra la fun atiti mo yo yanju gidi lo wa won lo ka yen gan won tun mo ka kojura won lo enu mi ba ko ka be wo mo ni ki lo sele gangan e bu kini yi won ti ra megbodo
1: ijoyo
0: amola e to daju ni ti won ti ko sinu ora ti won ko sinu kula e bo lo lo mu fun ara re lo mu mere o mu marun awon mi tun wa ya won ya won san lori de bi pe won le mo yan iyo loka lale bi omo iya oloka o kan mo lawon nfe fe re fe won tori olohun fe o tori pe kan re ran meji koko merin si na ni o ki won ni koka esawo meji o ba yin ko meji si be e ba wa njeun lo teyin oyo te ba e ba ko meji si e fe ran bi meta si ọpọlọpọ àwọn olóúnjẹ sábà rántí yẹn ìwọ ló ṣẹ̀ṣẹ̀ rán wọn létí pé mo gba méjì sí o ẹran mẹ́ta ọ̀nàbà ẹ ti jẹran mẹ́ta tẹ́lẹ̀ ẹran márùn-ún ni mo rà tẹ́lẹ̀ ẹran tó 200 ó jẹ́ márùn-ún 1000 ó sì ra mọ́lá méjì sí àtẹ̀ràn mẹ́ta wọn ni ẹ ṣe.

0: The guy did that. One more comment, any come be. They know message your daughter, Lori, what's up? Only Jile, Emma, give me the bell, the bow. Kosi wala to ba ti wa lowo e ba ba ti repo soko
1: injine injeka injeka injeka
0: ma abola
1: bulala injeka injile injeka injeka injeka
0: odi 29 ni omo obo mo mule
1: ah bo ti wa ri e odun to lo ba ti je ni e gugu awon tinu e ran ife ran edu e ran gugu e o sa po lori amula na mo sa gwa sori e na
0: mo sa gwa sori e na ni to wa se so boge
1: àwọn àdùn gbóná fẹlifẹli.
0: ìyẹn náà ni owó àjẹ sàárà ọlọ́jọ́ wọnú.
1: Àjẹ àdúgbò péjọ àjẹ lọ. ìjìnlẹ̀.
0: bó o wá ní.
1: àwòlọ́wọ́ ló ń sọ̀rọ̀ láti adé tó kó lóògbé ewúrẹ́ ìbàdàn.
0: àwòlọ́wọ́ ojú òní ti wá.
1: àmì àṣẹ.
0: ṣe é ti ra tíkẹ́ẹ̀tì.
1: Tíkẹ́ẹ̀tì special ti wà wá gan lọ mọ 32 FM àwa lọ mọ bá mọ tán.
0: Ẹra tíkẹ́ẹ̀tì ni o ẹra tíkẹ́ẹ̀tì ni o.
1: Ṣèbí gbogbo yín náà jìkan lásá iye náà lájọ wà tára yún 32 FM náà lájọ wà.
0: Ibẹ̀ náà lájọ wà.
1: Mo jọwọ́ yín náà bó jẹ́ kásàtìrà
0: ní 32 FM. Ẹ má wàá dẹ́yọ̀ kan
1: la. Ìdílé ìjẹka ìjẹka.

ọmọ ń bẹ lára mi ọkọ ọdọọdọ mi ẹ má ń gbé ọkọ mi ara mi gbẹ kan baba yẹn mọ ìlú yẹn ìlú abosi ni ó burúkú jù ẹ má ń wọkọ mi ara mi gbẹ kan ọmọ ń bẹ lára mi ọkọ ọdọọdọ mi. Baba omorin omorin omorin ori e wa nbe baba yi

0: 32 FM 94.9
1: Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
2: Wọ́n ti ní ọ̀gá nìkan láwùjọ òkúta. Mẹ bẹ́ẹ̀ ti mọ̀ pọ́ gan ni ọ̀làwùjọ rẹ̀ pé ayé. Ẹ̀yin tèmi nílé lọ́kọ̀ lọ́dọ̀. Nílé lọ́kọ̀ lọ́dọ̀ lẹ́yìn odi. Bẹ́ẹ̀ bá ti ṣe tọ́tẹ́ fẹ́ gbọ́ rédíò orí àá.

0: Fò li àwọn ọmọ tó nù yín yàn tí ẹ. Ìzáidà kò jẹ́ àṣà sí. Àbí kò jẹ́ àrán sí. Mo sàmọ̀ pé sí kan wà ń bẹ. Torí tí ì bá ṣe àṣà sí. Àbí àrán sí. Àbí èdè sí. Àbí nǹkan kan sí. Wo àwọn ọmọ tá a yìn. À Jésù. Tá a fi orin ayọ̀ gbé wa sí ìtẹ́ ògo. Wọ́n bá ṣe wá gbó fún ọ. Wọ́n bá ṣe gbó ti Ọlọ́run. Wọ́n bá ṣe dájá bú àbò rọ́tù àlá gámà jẹ pàdé. Wọ́n bá wọ́n ṣe tó tán lọ.
1: Àwọn orí ọmọbìnrin ta yìí ni. Ṣé mo tẹ́ sọ ṣá.
0: Kí ló dé tó ń tọrọ máa ń gbòdì lára?
1: Ẹ gẹ́t àwọn tẹkùrọ̀ wájú mi. Ẹ gẹ́t àwọn tábà tẹ́bà ju dá mi good advice then get out of here. Leave me.
0: Má get out.
1: Get out.
0: Má get out.
1: Get out.
0: Bọ́bú fẹ́ kí ẹrẹ́tì kankan. Ẹ má dàbí nǹkan tọmọ yẹn sọ. Tẹ bá ná gẹ̀rẹ̀. Tẹ di iṣẹ́ yín mú gẹ́gẹ́ bí iṣẹ́. Tẹ ṣe bẹ́ẹ̀ yín nìkan lẹ lè ṣe. Àwọn kan pọ̀ tán máa replace yín.
1: Lọ́run ni jẹ́ kán replace mi. Mo rò pé ẹ̀yọ́ gan ni àrán sí. Ìwọ́ ni àdì sí. Àkàn sí. Àrán sí àṣà sí. Pàlàpàlà ni ìmọ̀ nítorí ẹ̀kún ọ. Obi jókòó ti ìjọ tiwa.
2: Kí ló máa ń ṣe àwọn ọmọ akọrin ìgbàgbọ́ náà? Ẹ gbà mí aládùúgbò ẹ bá wò mí rò. Kí ló máa ń ṣe àwọn ọmọ yìí náà? Ṣé tó bá parí orin ẹ̀tọ́ lọ báyẹn? Ṣé ẹ̀wọ̀n ni? Ẹ̀wọ̀n àbọ̀ tún wọlé. Àwọn ogun ọ̀bù àwọn ọlọ́tù àìlà. Ẹ̀wọ̀n tó dìgbò. Wó! Tàrẹ́fẹ́ gbọ́mọ́! Ìnígbà mi tí wọ́n sọ ṣá. Ìnígbà dira. I will not be too familiar with this stage so that mama mu every day gẹ́gẹ́ bí privilege. Gbogbo height tó bá wà láyé. It's a privilege that you are in that height. Ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ wà bẹ́ẹ̀. Má dára nù. Mú dáadáa. God will not replace me. God will not replace you. In Jesus' name.

0: Bóyá ẹ ṣe wá ṣí rédíò, ẹ mọ bí ẹ já sí, ẹ wá ń bèrè wípé iléeṣẹ́ rédíò wo lẹ́wà. Iléeṣẹ́ rédíò wo lẹ́wà yìí, 32 FM 94.9 nílùú Ìbàdàn. Iléeṣẹ́ rédíò tá a ti ń dá bí ẹdun tá a sì ń rọ̀ bí òwe.
1: Ẹ̀dá tó lóhun kò fẹ́ ti wá.
0: Ẹ̀gàn kọ́, àsọdùn kọ́. Ó wọ ọlọ́run ọba òkè ló dirí ẹwà fákùkọ. Ó wọ ọlọ́run ọba òkè ló gbé ògo gbadàmọ́ sí fún ti sàlámì. Ọlọ́run ọba òkè ló jẹ́ orí bẹ́ẹ̀ tí iléeṣẹ́ rédíò 32 FM tó fi ń wà níwájú táwọn yòókù tí wọ́n ń kó aṣọ tẹ̀lé lẹ́yìn. Ẹ̀bá àfẹnú pèpè kẹ́ẹ̀kẹ́nú bàṣẹ́ Ọlọ́run ọba òkè ló ṣe ọlá irin bẹ́ẹ̀ iwájú lọlá irin ń lọ iwájú lọlá ẹfọ̀n ń lọ. Iléeṣẹ́ rédíò 32 FM nílùú Ìbàdàn iwájú apá iwájú ni o iwájú iwájú lọ̀pá ìbìtì tí wá ń rí sí adúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Elédùmarè.

0: ọ̀rẹ́ ẹ ti mọ ètò tẹ́ ń gbọ́ ẹ ti mọ iléeṣẹ́ rédíò tẹ́ ti ń gbọ́ ẹlòmíì a máa wá bèrè wípé ta wá la tọ́kùn ètò yìí.
1: wọ́n ní bàbá kò nílà bá ní máa la.
0: ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tó wà láyé tí ò lórúkọ tiẹ̀. olúfẹ́mi omi la ní lórúkọ tèmi bàbá mi ní jẹ́ last born lẹ́lẹ́rẹ́ àdùbí.

kódà Yorùbá ti sọ̀rọ̀ wọn ní bá Adébí iṣẹ́ ṣíṣe là ń ṣe. Ìdí ni wípé Adébí ẹ̀yìn má kọ àgbà òkú ọ̀lẹ ni. Lórí ètò àdìtú lálẹ́ yìí, ẹ jẹ́ sọ nípa ẹranko kan. Ẹranko kan tí wọ́n ń pè ní zebra lédè olóyìnbó. Oríṣiríṣi àríyànjiyàn àti àhesọ ló ti wáyé nípa orúkọ ẹranko yìí gan ní Yorùbá. Ẹranko táwọn olóyìnbó ń pè ní zebra, àwọn míì wọn a máa pè ní egbin nílẹ̀ Yorùbá, àṣìpè leléyìí. Kódà orúkọ tó pọ̀ jù tí àwọn èèyàn tí wọ́n máa ń pè òun ni egbin ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń rò wípé zebra jẹ́. Ẹranko ni wọ́n ń pè ní zebra, ẹ lọ wò ó, ẹ lọ sórí Facebook yín, ẹ ṣí Facebook yín kẹtẹ 32FM949 fẹ̀yìn ẹ̀. 32FM949 fẹ̀yìn ẹ̀. Ibẹ̀ lẹ ti rí fídíò ẹ̀ bá ṣe ń ṣe àfihàn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo ní irú ẹranko ni wọ́n ń pè ní zebra, kí lorúkọ ẹ̀ ní èdè Yorùbá. Zebra láti ilẹ̀, ẹ jẹ́ a sọ wípé kìí ṣe egbin. Ẹranko tí Yorùbá ń pè ní egbin, ẹ̀yà ẹtu kan ni táwọn olóyìnbó ń pè ní gazelle. Gazelle ni orúkọ ẹranko táwa ń pè ní egbin, kìí ṣe zebra. Zebra ẹranko ọ̀tọ̀ ni. Yorùbá zebra òun ni kẹ́tẹ́kẹ́tẹ́ abila. Kẹ́tẹ́kẹ́tẹ́ abila. O nídi tí Yorùbá fi ń pe ẹranko yìí ní kẹ́tẹ́kẹ́tẹ́ abila. Wọn ò ṣe pè ní ewúrẹ́ abila. Kí ló dé tí wọn ò pè ní àgùntàn abila? Kí ló dé tí wọn ò pè ní kìnìún abila? Bí wọ́n ṣe pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ abila, ó yẹ kó ti yé wa wípé ẹranko náà ní nǹkan kan ṣe pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́ tá a mọ̀ sí donkey. Ẹ já bẹ̀rẹ̀ atótónu wa nípa ẹranko tí wọ́n ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ abila táwọn olóyìnbó ń pè ní zebra. Irú ẹranko wo ni? Ẹ̀yà ẹṣin òun ni kẹ́tẹ́kẹ́tẹ́ abila. Ẹ̀yà ẹṣin kan ni. Ṣẹ̀wárí ẹṣin èyí táwọn olóyìnbó ń pè ní horse àti kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn olóyìnbó tí wọ́n ń pè ní donkey àti kẹ́tẹ́kẹ́tẹ́ abila táwọn olóyìnbó ń pè ní zebra, àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mọ̀lẹ́bí kan náà ni wọ́n, ọmọ ìyá ni wọ́n, ẹ̀yà kan náà ni wọ́n. Bẹ́ bá sì wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta lóòótọ́, ẹ rí wípé wọ́n jọra wọn dáadáa. Ẹṣin, kẹ́tẹ́kẹ́tẹ́ àti kẹ́tẹ́kẹ́tẹ́ abila. Ṣùgbọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ abila wá jọ kẹ́tẹ́kẹ́tẹ́ ju bó ṣe jọ ẹṣin lọ. Ara tó pa wọ́n pọ̀ ni wípé mọ̀lẹ́bí kan náà ni wọ́n, ọmọ ìyá ni wọ́n, ńlá lè pè wọ́n. Ara tó tún pa wọ́n pọ̀ ni wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n mọ̀ sáré o. Ó kàn jẹ́ ẹṣin lómire ṣáájú láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹranko tí wọ́n ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́ abila, ìyẹn zebra, ibo la ti lè rí gan? Ẹranko ilẹ̀ Áfíríkà ni. Kẹ́tẹ́kẹ́tẹ́ abila, ẹranko ilẹ̀ Áfíríkà ni. Léyìí tó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá rí nílùú òyìnbó, bẹ́ẹ̀ bá rí láwọn orílẹ̀-èdè míì tí kìí ṣe ilẹ̀ Áfíríkà, àti bí ni wọ́n ti mú un lọ sọ́hun. Ẹ sì lè rí nínú igbó níbòmíì tí kìí ṣe ilẹ̀ Áfíríkà. Ẹ lè rí nínú igbó inú zoo ọgbà kẹran sí, tàbí bóyá èèyàn kan ń sìn nínú ilé tiẹ̀. Ìdí ni wípé igbó tiwa níbí ló bá wọn lára mu, igbó àwọn orílẹ̀-èdè míì kò bá wọn lára mu. Bá a ṣe wá sọ wípé ẹranko ilẹ̀ Áfíríkà ni kẹ́tẹ́kẹ́tẹ́ abila, kìí ṣe gbogbo ilẹ̀ Áfíríkà ni ẹranko yìí wà. Fún àpẹẹrẹ, orílẹ̀-èdè wa Nàìjíríà pàápàá, ẹ lè rí kẹ́tẹ́kẹ́tẹ́ abila nínú igbó. Zebra ẹ lè rí wọn nínú igbó ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ bá rí kẹ́tẹ́kẹ́tẹ́ abila inú ọgbà ìkẹran sí, ìyẹn zoo, lẹ́ẹ̀tì rí wọn, tàbí bẹ́ẹ̀ bá rí èèyàn tó ń sìn, wọ́n kàn jẹ́ ẹranko kan tí kò dùn sìn bíi kẹ́tẹ́kẹ́tẹ́ àti ẹṣin.
awon ila to wa lara won ohun le fi ma da won mo ni won fi yato si gbogbo eranko eyin na sa agbo ti won pe ni ketekete abila o tumo si wi pe ila o wa lara awo funfun awo dudu ohun ni awo to wa lara awon eranko yi ila to si fasara won lati bi gbogbo ojumo ori won ese apa ikun gbogbo ara won ni la lo ma nwa awon nkan ti eranko yi fi wa ya ni lenu ni wi pe ketekete abila e le ri meji e ti won ni iru la kan na o se wo e to tumo si wi pe ila kokan to wa lara eranko yi kokan o yato gede ngbe si ti eranko mi gbogbo la to wa lara won o le ri ba kan na boya ila kinkini kan to wa nibi kun won ni ti kan lo fi ma yato si keji ikan kan yato sa ninu la won be ba ku million ketekete abila te ba ku jo te ba wo finifini ila won o le jora won koda e le ri meji ti ila won ri ba kan na iwadi awon oni science lo je ka mo ile ila won ototo ni bi ya ba bimo ila ti omo emu latorun wa o ma yato si ila ya e ayato si ila baba e ayato sa won ila won ebi won yoku ila won ki jora ila awon ketekete abila o fe dabi fingerprint awa eyan bi eyan kan ba debi to ba se ise buruku kan boni to ba lo ti won ori ton ba bere wi pe ki lo dimu nigba to wa bi ton ba o di microphone yi mu sohun lo si dimu gbeyin a ohun na ni kan lo dimu ti won ba wo microphone na fingerprint ye ni won a fi da mo wi pe eni bayi lo se nkan bayi tori fingerprint ye ko le ba te lomi mu ka kiri agbaye be na ni ila to wa lara awon eranko yi ko jo ti eranko mi ko jo ti eranko ketekete abila mi yato si yen awon eranko yi won ki se eranko to ma npa eranko je ewe ni won ma nje eso ni won ma nje koriko ohun ni won ma nje koda eyi to poju ninu ojo aye won eyi to poju ti won lo ninu ojo aye won won fi nwa jije ni lopolopo gba te ba ri won nise ni won ma fi enu tu ile won ma fi enu je ile kaakiri bo se koriko ni bo se eso ni bo se we ni eyi to poju sa koda a to bi wakati merinla ninu ojo aye won eyi to je pe ounje ni won fi ma nwa ni won fi nje be na ti won ba wa nibi to mi wa won ma mu mi won fe ran omi lati ma mu na awon eranko yi wa je eranko kan ti won riran daada bi won ba wa nbi rekete ni won ma wo to wa lona jijin e lo fi je wipe be eranko kan ba nbo lati wa se won ni shuta nibi ta won ba wa won o ti tete re lati okan ki wa soju won nikan so boju won bo se riran daada be na leti won lo gboran daada be na ni mu won lo gborun daada awon eranko ti yo ba npe ni ketekete abila yi yen zebra won ma nfi orun won fi n dara won mo ibi ti imu won to gborun si awon molebi ti won jo je molebi ton jo nje papo bi boya won kini won lo wo arin won ton da won ru ti kaluku gba otun ti mi gbo si ti mi gba waju ti mi gba eyin leyin ti awon kini o ton da won laamu ba lo ton ba tun pada ti won ti da mora won awon ebi eleyi won ti da po mo ebi ohun orun ni won fi ma n dara won mo baba ti n gborun ara won won mo wi pe awon ebi wa lo ma n run bayi awon molebi wa ta jo nje papo ni won ma n run bayi won ma n fi orun ti dun won ma n fi n dara won mo won wa je eranko ti won ma n bara won se won ki se eranko to ma n da je ti won ma dadi kaakiri awon o n dadi won ma n turaka ni awon ketekete abila legbelegbe ni won ma n wa
nijo igbe molebi ohun ni won ma ngbe lagbo ni won ma ngbe o so won ke tori ketekete abila kan ti o ma darin kaakiri won ma npo ninu egbe kokan ninu egbe kan yi ako nla kan lo si ma nso lori won akokan lo ma njo lori won awon eroko kan wa to je wipe ninu egbe ti won jo nje papo abo abo nla kan lo ma nso lori won sugbon ta won ketekete abila ko o ako to je ako nla ohun lo ma nse olori won awon kekeke nu won ti won se bi won nilo lati mo ila to wa lara aya won ati orun ara aya won mo so le kan wi pe ba won kini o ba wa da won ru boyan fe pa won je ti kaluku sa lo ti won dapo mora won egbe eleyi won ti dapo mo egbe eto ibi ti won ti nsa pe kikini won ko ma fi awon je mo so wi pe won ma nfi orun didun to wa lara won won ma nfi dara won mo awon omo na won ma nfi ila to wa lara aya won da iya won mo awon iya na ma nfi ila da omo won mo bi awon eranko yi ba wa se ilako ilabo ton ba se kini bolo keji bolo ti won se yunkin eto te se ma gbo leyin ti awa ba dide yunkin tawon eranko yi ba se yunkin njeje mo wi pe ipo loyun won ti abo to ba loyun njeje mo pe o ma n to bi osu mejila si osu metala ti abo to fi ma n wa nu oyun 12 to 13 months osu mesan ko ni ta wa eyan sugba awon eranko ketekete abila yi won ma n ru oyun fun bi osu mejila si osu metala

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nọwọ́ sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ń ráyè bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ ń gbolú ẹbí, bàbá ń gbolú ẹbí.
3: Dádì ẹ̀yin ni sa,
2: èmi.
3: Bẹ́ẹ̀ ni sa,
2: ìlú àdúrà wèrè olùgbà.
1: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
2: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
1: Dádì mo lè lù ú.
0: 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkẹ̀rín.
4: Ìwò ní foní wà sílẹ̀, ká múnú aráyé dùn, ká dẹ̀rín pòsúnú. Ìkànnì 32 FM 94.9 lónìí. Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
5: Ganiyu, Ganuwabi,
6: Ganuwabi,
5: Jajọ, Ganu si 32 FM. Ká mọ ohun tó ń lọ ní gbòòrò, àti pé ká tún rẹ́rìn-ín àríṣàkìtì.
0: 32 FM 94.9 Laughter House, orí òkè téńté Premier, Mọ́kọ́lá, Ìbàdàn.
7: Ṣé dánìkan gbé ìtàkùn lọ ṣé dánìkan fà bẹ́ẹ̀dá bá fẹ́ mú kèmọ́là láyé ọgbà ìgbésẹ̀ bẹ́ẹ̀dá bá ṣe débi pé yóò máa kómi ajé ìgbésẹ̀ náà ni ẹ wá gbọ́ òwò nínú gbogbo làkàkà ìdáná ayé ẹ̀dọ́ gbọ́dọ̀ fàdúrà lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni kò gbọ́dọ̀ fi ìsúnmọ́ ìyàn lẹ̀ ta wá láàbárìn tó lọ́wọ́ ò ní dàbí alágbádá gẹ̀rẹ̀ yọ̀nà fà tó fìyà ṣèyá tinú rẹ̀ ń dùn láìmọ̀ pé ìyàwó náà ni ó fa gbádùn ìyà ìtorí ẹ̀ gan-an ni mo fi ní pé kẹ́ ẹ súnmọ́ àpótí rédíò yín dáadáa kájọ fi àpè lédìí ayé òní ní kéèyàn má ṣe làálàá wọn òní ní kéèyàn má gbé ìgbésẹ̀ ṣùgbọ́n ti wá mú kèmọ́là ń bi làálẹ̀ èèyàn ni ó wá di tìpẹ́ntìpẹ́ntìrán béèyàn bá sáré kásán tó pọ̀ ṣẹ̀ṣẹ̀ kásán ọba mi ìdùmàrè nìkan náà ni yóò mẹni tádùn ọ̀tún ó tọ́ sí lẹ́nu ètò ẹ̀ ló fi yẹ kéèyàn súnmọ́ àwọn tó nímọ̀ dáadáa tí wọ́n lè báyàn béèrè tó jẹ́ wípé nípa ìlànà àwọn baba ńlá wa ni àwọn ń lòun tiwọn bàbá fálérè ìfagbẹ̀rù agbẹ́fáwọ̀ bí ẹ̀wù babaláwọ̀ ara ń tọ́ndífàkífà ọlọ́wọ́ àrùfín ẹlẹ́bọ àrúdà àbọ́ lórí bẹ̀rí.
4: Ayé ò ṣe dá nìkan gbé ìtàkùn olò ṣe dá nìkan fà. Fafak International Healing Center. Ibi tí wọ́n ti fi ìlànà ewé àtegbò àti ìgbésẹ̀ àwọn baba ńlá wa. Wọ́n ojúṣe sáwọn ìṣòro tó ń bẹ̀ ìdáfira ṣàwòtọ́ àwọn ọ̀lọ́lọ́kan ọ̀jọ̀kan tí ń dáni lágbàálẹ̀. Ohun tá a bá mọ̀ ṣe bí ìdánlórí elédùn à ń fún wọn ṣe ẹ̀gà yẹ. Òtítọ́ inú òdodo wà tí bàbá Fálérè Ìfagbẹ̀rọ agbẹ́fáwọ̀ bí ẹ̀wù. Aláṣẹ àtúndarí Fafak International Healing Center fi ṣiṣẹ́ wọn ni wọ́n fi kágbé ilé ayé nípa rere ká gbé dúníyàn jẹ́ èèyàn àtàtà. Tẹ́tẹ́rẹ́ kọ́ pẹ̀lú àwọn tẹ́lẹ̀dùmarí ti lò wọ́n fún bọ́lọ́wọ́ kókó jàǹjàǹ bí wọ́n ṣe máa fi ohun tó rú ọ lójú bilẹ̀ léèrè.

0: 06 tàbí 08055410020. Vafag International Healing Center. Elúmarè ló fún wa ṣe.
1: Tàbá sì ń sọ̀rọ̀ pé ká bá ní yẹn kan wò náà nígbà tí ń ṣe èèyàn pàápàá jùlọ nípa ìgbésẹ̀ ẹ̀dá nínú ayé. Ọ̀kan náà ni wọ́n jẹ́. Wọ́n ti ń fi àwọn ẹ̀bọ jẹun tipẹ́tipẹ́ tí ọ̀fọ́ mọ́ wọn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ń gbà míì ẹ̀dá lè máa sáré ṣùgbọ́n èèyàn nílò láti fi ọ̀rọ̀ lọ èèyàn. Ẹ wá gbọ́ o, ẹni tá a wàá fọ̀rọ̀ lọ̀ tí ò tún wá ní lọ́rọ́ mọ́ ni lọ́rùn òun náà ló wá yẹ. Ìwọ́ ti tẹ́ kò lu gbogbo ọgbọ́n tó ń dá ó ń padà sẹ́yìn kòlẹ́ àgọ́ ni. O nílò láti fọ̀rọ̀ rẹ lu èèyàn. O nílò láti jẹ́ kí etí kejì ó gbọ́ sí ti ń ṣe ọ́ nípa ìdí eléyìí. Ọ̀nà rẹ ó sì là. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sọ́kùnrin kan lọ́jọ́ kan. Ó ṣẹlẹ̀ sọ́kùnrin kan lọ́jọ́ kan. Débi wípé ọ̀gá ilé iṣẹ́ ni. Ọ̀gá ilé iṣẹ́ ni ó sì ń jẹun bí ẹrú. Ẹni tó ń gba owó èyí tó jẹ́ wípé téèyàn bá gbọ́ ó yẹ kílò ó ti tó méjì, ó yẹ kílò ó ti tó mẹ́ta. Bó ṣe ń gbowó ọ̀hún bẹ́ẹ̀ntúká náà ni sá ọ náà ló ń rí. Àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀gan tí wọn ò tó wọn ti gbé nǹkan ribiribi ṣe. Ṣíṣe ayé kọ́ lélẹ́yìí, ṣówó àwọn èèyàn kọ́ lélẹ́yìí. Aládùúgbà ni o, ó sì ń ṣe bó ṣe tó àti bó ṣe yẹ. Ibi tó ń lọ gan-gan-gan-gan gẹ́gẹ́ bí ilé ìjọsìn rẹ̀ wọ́n sọ fún pé nǹkan kan ń bẹ tí wọ́n ń ṣe lè yín. Ó gbọ́dọ̀ lọ síbẹ̀ kó lórí béèrè. Ó ní tó yẹ kí ìwọ náà ó ṣe kó o lè bá àárọ̀ náà lọ. Ẹ̀sìn yàtọ̀ sí ṣe. Ẹ̀yẹ́ lè mọ́ ẹsẹ̀ ẹ̀sìn tó wá ìsítórí rẹ̀ pa ìṣe dà. Ìṣe ó béèrè. Ó wò ó pé kí ni wọ́n ṣe ń lé àwọn kí ni wọ́n ṣe ń lé wọn. Ibi tó ti lọ sí orírun rẹ̀ padà wọ́n ní ní táwọn baba ńlá rẹ̀ tí wọ́n ṣe tí wọ́n ṣe tí wọ́n ṣe léléyìí tí wọ́n pa tí wọn ò ṣe mọ́. Bó wa ló ṣe fẹ́ mọ̀? Eléyìí ló ń sọ lọ́wọ́ o níbi tó ti sún láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ lẹ́nìkan ti ní pé tó bá jẹ́ pé yùn ni. Eléyìí kéré ẹni tó wọn bá sọ̀rọ̀ gan wọn fi ọ̀rọ̀ rẹ̀ ṣe àkàwé fún wípé nígbà tó ń gan òun náà ṣe òun ọ̀làkójọ wọn ni òun nílò àti borí ni kóun ó borí bíi bò. Òun gbé ìgbésẹ̀ o, òun gbé ìgbésẹ̀ ọ̀rọ̀ òun sì dayọ̀. Ibi tọ́rọ̀ ti kàn bàbá fálérè ìfagbéró agbéfáwọ̀ bẹ́ẹ̀ wù nú. Ọ̀nà wo lágbègbà, ọ̀nà wo lágbègbè títí wo tó fi rọrùn sí tó jẹ́ wípé kò sí pàǹpà Àbújá. Iṣẹ́ tí wọ́n ti ń ṣe láti nǹkan bí ọgbọ̀n ọdún tí wọ́n fi lọ́mọ lọ́wọ́ tí wọ́n ṣe nílẹ̀ yìí àti lókè òkun. Bàbá Fálérè ìfagbéró àgbéfáwọ̀ bí ẹ̀wù. Kàn sí Bàbá Fálérè ìfagbéró àgbéfáwọ̀ bí ẹ̀wù. Elédùmarè ń fún wọn ṣe. Ẹ gbọ́ mi dáadáa o, kìí ṣọgbọ́n inú wọn ni wọ́n fi ń ṣe o. Elédùmarè ni bá wọn ṣe kò sí nǹkan kan tí wọ́n lè dá ṣe láì lọ́wọ́ Elédùmarè nú. Torí pé àwọn kan ti mọ́ ni pé kò sí ẹni tó lè rí nǹkan kan gbà tí kẹ̀ bá ṣe pa àfifún látọ̀run. Bẹ́ẹ̀ náà ni owó ipò ti David kan bí wọ́n ṣe máa ń ṣe nu ọ̀ sí dọ́dọ̀ wọn lónìí ná. Bẹ́ẹ̀ bá fẹ́ kàn sí bàbá ìfálérè ìfagbéró láti ibikíbi tó bá jẹ́ pé yìí ń bọ̀ láti ìlú Èkó ẹ sọ̀kalẹ̀ ní abẹ́ bíríjì Ọlọ́run Ṣògo tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ ẹ sọ fún ọlọ́kadà kó síwájú yín ta pé ẹ̀yìn sì ń gbọ́kadà bọ̀ ni ẹni pé ilé bàbá ìfálérè ìfagbéró lẹ̀ ń lọ ló gbèrè oríta mẹ́rin gàngàn sí ọ̀nà gbogbo ló wọlé kan tó bá sì jọ́rẹ̀ méjì náà ni ẹ sọ fún ọlọ́kadà tẹ bá rí wípé ilé bàbá fálérè ìfagbéró lẹ̀ ń lọ dogbere gangan si baba falere fagbinro baba lawo arun ton difa kifa wa san pele be ni torun bo waye abo lori beri es le pe won sore re ba ni soro yi 0803 346 0069 tabi 0805 551 4020 oro gbogbo wa ni olojutu o
0: ayi o se dani kan gbe itakun olo se dani kan fa Fafak International Healing Center ibi ti won ti fi la ni ri ategbo ati igbesi awon baba nla wa wo ojusu sawon isoro to nbe da fira sauta awon lolokan ojo kan tin dani lagbale on ta ba mo se bi idan lori eledu an fun won se eganiye o ti tonu ododo wa baba falere ifagbero agbe fawo bi ewu alase atuludari Fafak International Healing Center fi sise won ni o gbe ile aye ni parere ka gbe duniya jeyan atata tetere ko iwo na pelu awon tele dumare ti lo won fun bolowo koko janjan bi won se ma fi on to ru oloju bile lere fa

0: ti e fe gbo ori eyan ni won na ni an na yo o gaga o eni to ra won na nbebe owo to wu na awon mejeji na owo ti e ori eyan gbigbe te pe ti oh my god o ga o
1: awon to wa lewon olorun fun won ni omi
2: ewo jole o
1: ẹwọn òjọ lẹ orí mi máa jẹ ọdẹrọ ẹwọn.
0: Mo ní tá a bá rìn wá lọ́wájú ká bá wà wẹ̀yìn tá a bá rìn lọ́wájú ká tó bọ̀ wájú dáadáa.
2: Àdúrà mi àkọ́kọ́ fún gbogbo etí tó ń gbá mi o.
0: Ṣé ẹ fẹ́ gbọ́? Mo bèrè lẹ́ẹ̀kan pé ṣé tí a bá ṣiṣẹ́ báyìí ṣé èèyàn ò ní sórí rẹ̀ èèyàn lè méèké èèyàn lè rówó náà ni.
2: Okùn oníjó sí mi ọlọ́wọ́.
0: Ọlọ́run tó dá wa tó ní ká máa para wa ká máa tara wa ni.
2: Ìgbìlẹ́gbọ́ ọ̀run ọmọ èèyàn ni yóò fi kọ́. Kaṣa máa ṣọ́ra o.
3: Ẹ ṣọ́ra.
0: Ẹyẹ wojú wọn rèé lórí Facebook tẹ́ ẹ wo yìí o Facebook wa rèé ẹyá ẹ wojú wọn rèé àwọn rèé ẹ wojú wọn àwọn àbòkù.

0: ẹ̀dàkù sí torí owó iná sá ni. Ẹ wojú wọn, ẹ wojú àwọn alápatà.
1: Ọlọ́run fún wọn ní ọ̀rẹ́
0: náà. Wọ́n ń pè náà kí ayé, ìnàkí ayé náà ń porí.
1: Ó ní bí ìbá jẹ́ ò bá rọ ẹ̀wọ̀n.
0: Àwọn ìwé pè tọ́tẹ́ bá dé lékúnlẹ̀ jábí ẹ ti ń torí tẹ́ ti ń tàgbọ́ta gbogbo ẹ̀ náà. Ó kọ́ wọ́n ní wọ́n é pè.

Eyin e woju won, e wo, eyin na e wo kan. Gbogbo ojo ori won o ti to 40. E wo eleyi, e wo kan. 32 FM 949, 32 FM 949. Itu e wojo le lodo. E woju awa mukusika yi, awa pa leku jaye. Lori Facebook wa yin o. One. Otu gbara won be ikan fun ni 100,000 o le pe 80 den fun won o le fun ni 25 won gbe 20 den fun won o gbo le ori eyan lai sori bisoro wa lai to ni tete la nko awon yan daran gan o edaku ehe se bi ta wa la wa pe gbe le o se a ni a isi se lo fa se buruku la bi iya yi ni asa je o what the vanity about vanity all is vanity e mo ta bu wale aye tori olohun mi o mo ta bu wale aye o mi o mo o awon muslimi won fe soro won ni pe kulu se ifani ila lahu baki awa du sabodu la yabutu abada asalatu wa salama ala muhammadi itube ni pe ah mo nkan kan wale aye o ila wa kristen ni pe vanity of vanity ebi ma so pe to ewo ojo le baba la wa si iwasu ni fe to ba fe gbo ti o fe le won ma so pe ko se dagbo ti ba da ile gbo bi ma se ma popo tojo so leso kada bi o se do ni na nu a ti baba beri beda ko kini wa pun loni lori eto kini so loni lori eto kini so lori eto o se ma beri ni gbogbo ago mẹsan ọjọ Tuesday ẹ ma pe family yin ọmọ ẹbí baba iya ẹgbẹ rédíò sáàrin ọdẹ ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ gbàǹkọ gbìtọ́ sàwọn kan délẹ́wọ̀n ẹ̀yẹn wojú àwọn amòkùnsìn kàyẹ lórí Facebook àwọn rèé o ẹ lè pàdé wọn gbòòrò tẹ́lẹ̀kẹ́ ti mọ̀ wọ́n rí àwọn rèé o àmọ́ báyìí wọ́n ti há o. ẹ bá pààyàn dandan kí ẹ pòwò náà ni bí mo ṣe sọ̀rọ̀ yìí wọ́n ti kó ẹ lọ sí ilé ẹjọ́ nígbà délé ẹjọ́ adájọ́ ní ha wọ́n gbé orí sínú páálí ó ti gbé dáadáa bí nǹkan mi adájọ́ ní ẹsibítì lélẹ́yìí orí ọkọ àbò orí obìnrin wọ́n lórí obìnrin tún ni o àwọn obìnrin mọ̀ dáná o orí obìnrin tún ni o ha adájọ́ ní ẹ̀dẹ̀ ẹ̀kọ́ pa páálí ìdẹ́nu wọ́n ti da àwọn kẹ́míkà kan tí ò lè di oòrùn wọ́n ti dà sí i ọ̀dà wọ́n á bí ọlẹ́rìn pé ṣe ìdá ẹ̀sìn yìí kí lẹ́yìn ìjọba ó ṣe fún yín ẹ̀sìn ìjọba ìlú wà ní adájọ́ ní fún tẹ́ẹ̀tì ẹ̀kọ́ sọ náà ẹ̀yà ẹ̀kọ́ lọ sí ọgbà ẹ̀wọ̀n kí lọ rìmáìndì wọn kí máa wá ṣe ẹjọ́ wọn láti ọgbà ẹ̀wọ̀n. bí mo ṣe sọ̀rọ̀ yìí wọ́n ti wà ní ọgbà ẹ̀wọ̀n. ẹ jẹ́ àmọ́ rotọ́ ọlọ́run sí ta bá fẹ́ ṣe dáadáa ẹ bá jẹ́ àṣẹ tí ò dáa. ìtàlámpọ̀ ewu wáyé. ìtàlámpọ̀. wàláìtàlámpọ̀.

0: Hello.
1: Hello.
0: Orúkọ yà ni Betty Soro.
1: This is Sola Sadila Dagugu, Mr.
0: Ọ̀rọ̀ rẹ o.
1: Ẹ wo wọ́n ni Bọ́m̀bẹ̀, àwọn olórí burúkú olùsí afẹ́fẹ́mọ̀ lè náwó. Ọlọ́ni jẹ́ kan Bọ́m̀bẹ̀, ibẹ̀ náà sẹ́wọ̀n sí wọn, ibẹ̀ náà kúta àwọn ọmọdọ́mọ ibẹ̀ náà wà.
0: Ṣé ẹ̀ ń wojú wọn? Ojú wọn rèé, ṣé ẹ rojú wọn àǹtí? Ṣé ẹ rojú wọn?
1: Àti ẹni fóònù láti gbá àgbọ̀. Àgbọ̀ wọn ni Bọ́m̀bẹ̀.

0: Hello.
1: Hello, ẹ
0: ta lẹ́tọ̀ ọ̀rọ̀ rẹ o.
1: Olórí burú fún làwọn pípù yẹn o.
0: Mo ti
1: gbé. Sọ pé ọlọ́pàá yìí pé wọ́n gbé nǹkan fún ọmọ ìyẹ́wò kó tó gbé ọ̀rẹ́ tó fẹ́ lọ gbé. Olórí burúkú ni wọ́n, ara kan náà ni wọ́n. Ó kàn sọ pé ògbà tóun débi tóun fẹ́ gbé fún yàn lòun tẹ̀sẹ̀ mọ́ forí èèyàn ni. Àti pé ibi tó ti gbé orí èèyàn yẹn ta ni, ibo ni wọ́n ti rà, ó yẹ kán mẹ́rin yẹn náà, ibi tó ti lè gbé orí èèyàn ní sísù. Títí tó fi di gbígbẹ, àwọn ènìyàn burú wọn ò ní gbọ́nbẹ o. Wọn ò ní gbọ́nbẹ, àwọn ọmọ wọn ò ní gbọ́nbẹ.
0: Orí mi máa jẹ ní èrò ẹ̀wọ̀n, ẹ̀wọ̀n ojọ́ lé. Hello.
2: Aló mi lámù.
0: Ẹ mọ̀ kálẹ̀.
2: Ẹ mọ̀ pé ọjọ́ mẹ́ta.
0: Ọjọ́ mẹ́ta ni o.
2: A kú wọlé o.
0: Ẹ ṣe àdúpẹ́.
2: Ẹ kú àlọ́bọ̀.
0: Yes sir.
2: Pélé Jẹ́sì ló ń sọ̀rọ̀ látàpẹtẹ.
0: Pélé Jẹ́sì ọ̀rẹ́ mi.
2: Màmí.
0: Ọ̀rọ̀ rẹ o.
2: Ẹ wò kódà. Ẹ rí ìlú ẹ̀mọ́ni tí èèyàn kọ́ sí gbẹ̀dú. Ṣé ẹ wá rí ọlọ́kadà tí wọ́n gbé rán? Èmi ò ní parọ́ fún mi, ìlé pọ́lẹ́bì ìlú sọ pé kò lẹ́bi o. Orí tí wọ́n bá fi mẹ́sẹ̀jì rányàn. Kò pọ̀ síbù kí ọ̀rọ̀ ẹ̀rẹ́ kí wọ́n fi rán ìyọ́ máa kí ọ̀rọ̀ ẹlẹ́rù wò lójú ọ̀nà.
0: Bẹ́ẹ̀ni,
2: ibi tó ń gbé lọ ń bọ̀ bá débẹ̀, ẹni tó lẹrù ni ó tu ẹrù rẹ̀ lọ́hùn. Tó kò jẹ́ lè sọ pé bóyá máa ń pa àdúkọ̀ máa ń pa ẹ̀. Ẹ wá rí àwọn tẹ́ wá ń ṣiṣẹ́ bí gangan lèmi wá rí dálẹ̀bi. Tẹ́ wá sórí èèyàn bí àwọn ọmọ orí màálùú. Tẹ́ wá lọ rí ìpẹ́ndà ẹ̀ tẹ́ wá ń tà ní pọ́ọ́kú ni owó ẹ̀.
0: Wọ́n ń pè owó ẹ̀ wọ́n tún gbára wọn lórí
2: ẹ̀. Ọlọ́run náà bọ́ ń bọ̀ o. Jọ́ọ̀jì lọ lẹ́lẹ́sìn.
0: Wọ́n ti lọ lẹ́lẹ́sìn, wọ́n lọ lẹ́lẹ́sìn.
2: Àwọn akáyà máa lọ lẹ́lẹ́sìn náà bá ní o.
0: Hello, àlùbí tuntun wọlé. Ẹ káàlẹ̀ orúkọ yàrá ìbẹ̀ tí sọ̀rọ̀. Ètò ni orúkọ yìí.
3: Ọjọ́ mẹ́ta ṣe adáalẹ̀ dé Ọ̀làjì.
0: Adúgbò lọ́wọ́ lọ, ó jẹrí.
3: Ẹ̀rì lé wọ̀ làgàrọ̀ lọ.
0: Ìyá wa ní Ọ̀yọ́.
3: Ẹ̀rí fọlọ́run mú ọmọ mú wọn lẹ̀ ni. Wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣí. Ọlọ́run tó wá mú wọn ní àmúsán ló mú wọn ò sì ní bọ́ bẹ́ẹ̀. Ẹ wá sọ orí èèyàn títà di 20,000, 50,000. Ó yẹ kó rí bẹ́ẹ̀. Tówó náà ni wọ́n wá ń wá tó bá òun torí ọlọ́run. Béèyàn bá sáárín ká máa rààrin wẹ̀yìn lọ́ọ́ máa jábọ́ lórí burúkú ọkọ̀.
0: Ami.
3: Ẹ̀rí mi sọ pẹ́lú Yẹrú ni látọ̀.
0: Ẹ ṣe burúkú o, ìyá wa pẹ́lú Yẹrú. A rìlé wọ̀. Hello.
4: Alo mi lamu.
0: Ẹ bọ̀ kalẹ̀.
4: Ẹ bọ̀ pé tó.
0: Orúkọ yàrá ìbẹ̀ tí sọ̀rọ̀.
4: Àbúkú ẹ fẹ̀ lónìí.
0: Àbí ní yàrá mi.
4: Orúkọ mi ni Kẹ́hìndé Ọmọ́tọ̀sọ̀ láti Dàwí Amúlùkù.
0: Ok.
4: Ẹ jọ ń dorí ọlọ́run. Ṣé àwọn èèyàn fẹ́ ṣiṣẹ́ mọ́ ni? Wọ́n fẹ́ ṣe wàhálà mọ́. Wọ́n ní ntaba bá ṣiṣẹ́ fún inú pẹ́ lọ́wọ́ ẹni. Ntí àbàkà fún ntaba bá ṣiṣẹ́ fún kì í pẹ́ lọ́wọ́ ẹni. Nígbà tẹ́ wá lọ ń gé orí èèyàn fẹ́ lọ ń tà 20,000, 30,000. Ṣé owó oṣù ìṣàn ti wá ní wọ́n ti wá ti tó wọ̀ lọ́wọ́ báyìí?
0: Wọ́n ti rí lọ́gbẹ́ ẹ̀wọ̀.
4: Ṣé wọ́n ti ń gun mọ́tò báyìí? Bẹ́ẹ̀ni ọlọ́run bá kó ṣàánú wa, àwọn òbí lábá àwọn ọmọ wa sọ̀rọ̀ o. Àwọn òbí gan lábá àwọn ọmọ wa sọ̀rọ̀. Torí ọmọ tí ọmọ bá ń ṣe láti kékeré káyọ̀dé máa gbà lọ́wọ́ wọn.
0: Ọ̀gá o.
4: Torí nígbà tí ọba dàgbà bó ṣe máa ń rí nìyẹn, ọlọ́run ní jábí mọ tó sọ wá lẹ́nu o.
0: Ami.
4: Ọlọ́run ní dààmú gbogbo wa o.
0: Ami o. Ẹ ṣe mo dúpẹ́ o, ẹ ṣe ọlọ́run ẹ jẹ́ bọ́ tí ọmọ láti ní ibùdó mọ́kàlùkù gba ètò rẹ̀ pàápàá ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. Mi ò gba ìpè kankan mọ́. Ẹ sábà wojú àwọn apààyàn yẹn tí wọ́n ń ta orí ẹ bá wọ lórí Facebook wà báyìí ẹ máa wò ó lọ.

ẹ̀yẹ́ dẹ́ pé mi lè gbé kankan mọ́ ọjọ́ ti lọ bó fi ọlọ́ba bẹ̀ yẹn. Dẹ́rí abala tí a wà yìí ni àti bákàlùkù gba ẹ̀tọ́ rẹ̀. Ìwọ tí o bá wà pé ẹ̀tọ́ rẹ̀ há abala tí ẹ rè ẹnìkan gba ẹ̀tọ́ ẹ lọ́wọ́ rẹ̀ bọ́yá ìwọ owó dà yìí pọ̀ ọyẹ kó fọ lọ́wọ́ rẹ̀ kò wà fún ẹ bọ́yá ilẹ̀ lọ́ra lọ́wọ́ rẹ̀ ni o èyí ilẹ̀ rè ó rí èyí owó kọ̀dá padà ọ̀fẹ́ travel èyí owó travel ti sọ fún pé wọ́n bọ̀ ṣe wọn ò rí ṣe wọn àdó padà fún ọ ó tún wá sọ cooperative wọ́n ní ọyá olóòṣè mọ́ ẹ bá kówó mi wọn ò kówó fún ọ àìmọye ọ̀nà tí ẹ̀ tó yẹ fi máa há ẹ bá dé iléeṣẹ́ ìwà tàbí fm ní aago mẹ́ta mẹ́ta tí mo padà wòye ọjọ́ tuesday lónìí wà láyé ẹ̀rí àwọn èrò ẹ̀rí àwọn adúpẹ́ lọ́wọ́ náà gbé ọlọ́mọ wa ṣe àbádẹ́kẹ́ máa dúró dalẹ́ láti mọ fún testimony ọlọ́run ó ń ṣiṣẹ́ àrà ní 32 fm lórí ètò ẹ̀wọ̀n ọjọ́ lè dáadáa ìwọ náà tó bá gbẹ́ tọ̀ rẹ̀ ha má ní ọ̀nà ọgbẹ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ pátápátá o kọ́ bá di pé ìwọ tí ọjàre ó tún wá lọ jẹ̀bi ìwọ tó ọjàre ó tún wá lọ jẹ̀bi àwa di pé ìwọ tí ọ̀sáfọ́ gbẹ́ ẹ̀wọ̀n wọn ara tì ọ́ síbẹ̀ ní sọ́gẹ́ gbẹdẹ́mbà kimabzat gbẹdẹ́mbà bitọ̀ nípa 32 fm níjọ tuesday láago mẹ́ta ọ̀sán tuesday every tuesday láago mẹ́ta ọ̀sán ni mo máa gbà láti rí ẹtí ẹ bá yàn jẹ bóyá o ṣe investment ni ẹni yàn jẹ tí ẹ bá fi yàn jẹ tẹ́tọ̀ rẹ fi há máa bọ̀ ní 32 fm 94.9 ní laughter house premier hill ìrọ̀kẹ́ premier ni mọ́kànlá lùbàdàn láago mẹ́ta láti ní láti bèrè pé fẹ́ẹ́ rí ẹ̀wọ̀n òjọ́lé ní aago mẹ́ta níjọ tuesday ni o pẹ̀lú ògo ṣọlọ ẹ̀tọ́ rẹ tó ní ọ́hán pẹ̀lú ògo ọlọ ó rí ẹ̀tọ́ rẹ gbà o kí mo wí ó rí ẹ̀tọ́ rẹ gbà o dún ọ̀rọ̀ mọ́ sọ fún ọ.

ẹyin tẹ́ ń darapọ̀ mọ́ wa tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa lórí Facebook Live 32FM949 fẹ̀yìn ẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ̀ inú mi dùn bẹ́ ṣe darapọ̀ mọ́ wa níjẹjọ tá a jọ ṣe tí gbọ́ngbọ́n sì kan sí mo sọ fún yín sẹ́ àní kò ṣàṣàdànù lórí ètò yìí ẹ ṣe gan ni fún gbogbo ẹyin tẹ́ ń support wa lórí ètò yìí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o ẹ ṣe gan ni ojú òní tìyín o ọwọ́ ayé òní tẹ̀yìn o ẹ mọ̀ ráàánú gbà o ojú òní tìyín lágbára ọlọ́run and tí gbogbo ẹ̀yin olólùfẹ́ tulóorinté gbogbo ẹ̀yin tẹ́ ń participate through calls everywhere thank you so much ẹ̀yin tẹ́ ń join tẹ́ tún sọ fún yàn pé lọ gbọ́ program by 32FM tẹ́ tún sọ program mi fún yàn ẹ ṣe gan ni ẹ jẹ́ kí n tún cherish àwọn ìyá mi dáadáa tí wọ́n pè mí àwọn míì fi voice note sí mi wọ́n send voice note wọ́n ṣàdúrà fún mi mi ì lè attend everybody tán ẹ mọ̀ èrò pọ̀ oní olónìí tí mo dìde òní tẹ́ rí mi tí mo wà yìí mo ṣẹ̀ṣẹ̀ dìde nídìí drip tán ni mo dé ṣùgbọ́n mi ì tiẹ̀ ta ló bí mi ì tó bẹ́ẹ̀ láti má wá sórí ètò aráfẹ́ ìsinmi ó ti yẹ yín a lot of calls àwọn calls tí mi ì lè gbé pọ̀ ó ti yẹ yín but mo need asham a wá síbi iṣẹ́ náà ni a wá ṣètò náà ni ó ti yẹ yín ẹ jọ ń torí ọlọ́run ẹ̀yin tẹ́ bá pè mí tí mi bá gbé kọ́ yín ẹ má bínú mo tọrọ gáfárà ẹ mọ́ bínú kì í ṣe pé mo fi ṣàfojúdi ẹ dákun ẹyin tẹ send messages pọ ẹlòmíà kí mi ẹlòmíà ẹ wo mo mọ lóore thanks for the love ìfẹ́ tẹ ní sí mi kò ní bàjẹ́ lágbára ọlọ́run ẹ ṣe gan gbogbo àdúgbò ní ìbàdàn mélòó mo fẹ́ dárúkọ láwọn àdúgbò lóríṣiríṣi gbogbo ẹyin tòkè bọ́là gbogbo ẹyin ti dé ayàn rẹ gbogbo ẹyin tapẹ́tẹ gbogbo ẹyin tolúyọ̀lé lọ́hùn gbogbo ẹyin ti tòsí ń bíbà ẹ ní mọ́kọ́lá ń bí gbogbo ẹyin tẹ wà ní opó bẹ̀rẹ̀ nǹkan ẹ ṣe gan ni mí tí ẹ lè dárúkọ tán mélòó mo fẹ́ dárúkọ gbogbo ẹyin fans tolóore ń tẹ́ náà tẹ wà labroad ẹ máa ṣe mo máa mọ́ lóore ẹ ṣe gan ni o mo mọ̀ lóore ojú òní tìyìn thank you so much for loving tolúore ń tẹ́ thank you for loving this program thank you so much ẹ ṣe gbogbo ẹyin dádì mi ẹyin mọ́ mi tẹ wà ní ògbómọ̀ṣọ́ ọ̀yọ́ tẹ wà ní other state abeokuta ìjẹ̀bú agbọ́wá kòdú tẹ wà ní ajá ẹ̀pẹ́ tẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà ẹ̀yin tẹ wà nílẹ̀ ibo tẹ̀ ń gbọ́ mi mo ní fans náà ní abuja tẹ̀ ń gbọ́ mi Akwa Ibom, yes, a man called me. One of my women at Akwa Ibom. I was like, wow, thank you so much. God bless you. I really appreciate everything you do for me. Eshe gonyo. Pete en womi, ede en bowa, ede to introduce the program me sinyo. See our family me. Eshe gonyo. God bless you. God bless you. God bless you. Eshe gonyo. Ewa ma jeka deno kpenu. Sorí tí mo fẹ́ sọ lálẹ́ yìí má ṣe jẹ́jẹ́ ni ó ti yé yín I don't want to be harsh and I don't want to be ó ti yé yín ẹ jẹ́ ká ṣe ní lókì yẹn náà kì í ṣe pé ká máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ó ti yé yín a máa sọ̀rọ̀ ó ti yé yín àwọn nǹkan tá a dẹ̀ máa sọ nǹkan tó ṣe wá láǹfààní ni ṣùgbọ́n síwájú ohun gbogbo ẹjẹ́ ká tẹ̀síwájú láti ibi tíkẹ́ẹ̀tì wa àwọn tá a fún ní tíkẹ́ẹ̀tì ní ìjẹjọ àwọn kan jẹ tíkẹ́ẹ̀tì tá a dẹ̀ fún ní tíkẹ́ẹ̀tì ní ìjẹjọ actually mi ì tí ì máa tíkẹ́ẹ̀tì fáwọn èèyàn Mr. Hussein Taiwo Adeleke mo dẹ̀ mú Mr. Sadiq Wahab Aremu láti Sápàtì tíkẹ́ẹ̀tì wà mí Mr. Taiwo Adeleke Hussein tíkẹ́ẹ̀tì wà Akande Mohammed MD tí mo fún ní ticket if you are on Facebook so I want you to know that your ticket is with me Ayomi Dolapo orí Facebook wọn wà Adeleye Tarid akọ̀wé JP okay àti ìyàwó wọn Mrs. Adeleye Tarid akọ̀wé JP Mrs. Baruwa Okikiola láti Kuola Àpáta Babatunde Usman láti Elébú Mrs. Salmon from Oremeji okay Mrs. Omowunmi from
bapo mi adio o ra pe bapo abi bapo mi adio de ni. So Mr. Adebayo omoge awon ti mo se ko ticket won ni awon kan wa to se pe won pe mi pe ki n fa won ni ticket. Shall it's not even like pe I don't want to give out tickets. I will still give out more tickets, but o mani ba se ma se o ti eyin. People are calling me, awon fe ticket nkan tabani pe ka sun ejo bo se gun to a dana sunle o ti eyin. Awon kan wa to se pe won need e to se pe they are less privileged. Awon kan wa to se pe we can still afford to buy this ticket. E je ka ra e jo nitori olohun mo fo lorun ba beyin sari ticket ta nso yi na ton ton rat fun ka fa won yan na yi se pe ton ni a fa won yan ki se nkan to po na o ti e ticket si wa enough ticket si wa nle e ba mi ra in ti mo nta ni e show love si mi 3000 naira ni ticket amala day o ti ye yin amala festival 3000 naira ni bo lo ti ma waye o ma waye ni recreation club Mbadan bi ta lo ni last year oh no ni 3000 naira with that your 3000 naira ticket you be able to you e ma wole e ma joko e ma jeun as in enough fun alulu si yin badi awon comedy extravaganza gbogbo won ma wa nbe you have a lot of fun o ti ye yin ehn ojo yen mu yawo yin wa e se faaji bo se won just take your time to bring your wife out e gbe oko yin jade wa lojo yen August 29th lo ma wa yi ninu osu ta wa yi olorun de ba wa jo mojo ajo ba wa mu ojoro lagbara olorun. You won't regret, you will never regret you bought this ticket. Era 3000 naira ni eyin te ba fe ra 3 ticket e send the message si mi lori 0708160319 0708160319 tabi keke pe mi ticket on le eyin te mo pe fe ra ticket tabi keke send message si mi to lo rento I want ticket eyin to ba de pe fe sanwo e lo sanwo sori o pe mi number yen na ni 7081603019 o wa lori opay te ba ti sanwo e lo send the receipt e sori WhatsApp ma ri ma koruko yin sibe e sajo te ba ti sanwo e koruko yin ati phone number yin sinu ticket yin abi sinu receipt yin e jo nitori olohun olohun wa de olohun wa ba mi pese fun yin e ra anugba loruko Jesu ojo ni tin the remaining tickets to ku nbi bayi awon to ba ye ka fun a ma fun won awon opo na wa ta fe fun ticket o ti ye yin and

bákan náà a fi àsìkò yá fi kí lára àwọn tó support wa lórí program yìí tí wọ́n support wa wọ́n jẹ́ olólùfẹ́ ètò yìí bọ̀dá Ayinde Mr. Ayinde ní láti New York Mr. Ayinde Eruwa Mr. Ayinde Eruwa láti Eruwa tí wọ́n wà ní New York bàbá mi Aderoju Ade Sanmi Aderoju mo kí yín sá ẹ ṣe gan ni a ń retí yín láti wá ra tíkẹ́ẹ̀tì fáwọn èèyàn ẹran ti bẹ́ẹ̀ ṣe ní last year a ń retí yín láti wá ra tíkẹ́ẹ̀tì fáwọn èèyàn àwọn èèyàn náà dẹ̀ fẹ́ rọwọ́ yín lórúkọ Jésù ipa ò ní pin yín lágbára Ọlọ́run ẹ máa ráàánú gbà ẹ̀yin náà mọ̀ lọ́rẹ̀ ẹ mọ̀ ọ̀bọ̀rẹ̀ because people were like daddy tán fún wa ní tíkẹ́ẹ̀tì náà ní last year yẹn náà kọ́ ojú ò ní tì yín lágbára Ọlọ́run ẹ kéré òkú délé o ojú ò ní tì yín sá

0: rí yín mọ lórí Facebook o, ẹ mọ dá mi dá o, mi rí yín bẹ mọ o. Hello.
1: Hello, àbíkọ ló ẹ kalẹ.
0: Ẹ kalẹ sà.
1: Ẹ kú iṣẹ́ náà.
0: Yes sir.
1: Sọ́rí mo yín jẹjọ Adébáyọ̀ Májèlé orúkọ mi.
0: Yes sir.
1: Èmi lọ ní ẹ máa fún ní tíkẹ́ẹ̀tì àmàlà ní jọ.
0: Ok, kí lẹ porúkọ yín?
1: Adébáyọ̀ Ọmágè.
0: Ok, Adébáyọ̀ Ọmágè.
1: Ọmágè, yes.
0: Ọmágè, ó dà pé mo kọrúkọ yín sílẹ̀.
1: Ìgbà ni kí n wá mà.
0: Èmi náà ni màá pè yín.
1: Ok, ṣẹ́rí owó ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí, ó ṣẹlẹ̀ sí èmi. Mi ti mo ba mo ti wa ni 57 bayi si. Mama to bi mi lomo. Ko ri pe mi ro lati kekere. Odo family baba mi ni mo gbe. Ki mo fi poche, ki mo fi lo school, ki mo fi jade, ki mo fi lo koshe mechanic. Mama mi o wo mi se kan.
0: Omo.
1: Mo tun lo sodo won. Nigba ti mo fe se freedom, won ni kan bo wa, won ni kan mu nkankan wa o, kan wa joko, ni bi nkan mo won. Kan rí mi o wa kò yọjú ní ìsinyìí ẹ ti wá dàgbà ní ìsinyìí ilé tí mo kọ́ ló wá náà wà kalẹ̀ sí ilé tí mo kọ́ náà wà wà kalẹ̀ sí ló wá di pé ní ìsinyìí ṣe ló ń gbọ̀n ni ló ń gbọ̀n lọ́wọ́ gbọ̀n lẹ́sẹ̀ mi èmi bí mo ṣe wà fún condition yìí ni wọ́n tún wá wà sọ́dọ̀ mi tó wá ń jẹun lọ́dọ̀ mi tó mú lọ́dọ̀ mi sí èmi tí èmi náà kankan lé lórí.
0: Imagine.
1: Èmi ni mò ń inú ilé mi ló ń gbé sùn.
0: Kábíyèsí.
1: Gbogbo nǹkan tó yẹ kí n jẹ ní ogún wọn aráàta ló jẹ.
0: Ee.
1: Aráàta ló jẹ.
0: Ah.
1: Ìní ẹ̀wò ẹ̀wò orí nǹkan báwọn.
0: Ìgbà ìmọ̀ ni.
1: Kódà wọn ò lè dé wọn ò lè kòfìrì kan béèrè kan lọ́wọ́ mi. Torí ẹ̀rí ọkàn jẹ wọn.
0: Ẹ̀rí ọkàn wọn máa jẹ wọn ni.
1: Ẹ̀rí àwọn ìyá yẹn kan náà torí ẹ̀ lèmi gan ti wá tàdà má sì pé àwọn ọmọ mi. Mi ò jẹ́ kọ́mọ mi kankan jìyà.
0: Bó ṣe ọkọ rí nìyẹn.
1: Èyí tó ṣe graduate ní ìsinyìí last week lọmọ mi kan graduate. Ìkan wà ní ìkan ṣe tán ní ọ̀fà. Ẹ̀rí bí ayé ṣe rí nìyẹn. Àwọn màmá yẹn kọ́lọ́run ó ṣàánú wọn ni.
0: Àmì o.
1: Èmi nìkan ló bí.
0: Ẹ̀yin nìkan.
1: Èmi nìkan mi ní iwájú mi ní lẹ́yìn tí n bá ní mo ní àbúrò àwọn àbúrò ọmọ fámìlì ni mo jẹ.
0: Wọ́n dẹ̀ tún ṣe bẹ́ẹ̀ fún yín. Ojú kan ìpa ojú kan èrè.
1: Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mi ló wà báyìí ní ìsìn tó ń gbé lọ́dọ̀ mi.
0: Ó lọ fà o.
1: Yòò mo kàn rọra mámèjì ara mi bí mo ṣe lásídẹ́ǹtì náà tó wọn ò wọ́rì tọ́ọ̀ṣì tó bọ́ ẹ̀ ló ń bá káàkiri iṣẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé
0: ọlọ́run tó tẹ̀ láyín ọlọ́run tó dẹ̀ ń ṣe ẹ ní tẹra wọn ṣe ọlọ́run ẹ tara wọn sin ọlọ́run ni ó ti yẹyin ara pé tara wọn sin ọlọ́run náà ni gbogbo nǹkan tẹ̀ ń ṣe ọlọ́run á dẹ̀ máa pèsè fún yín lágbára ọlọ́run tó ti yé yín ẹ ọlọ́run mọ̀ pèsè fún yín ẹ pẹ̀lẹ́ sà yẹ sà ẹ ṣe sà yẹ sà mo dúpẹ́ sà.

0: o ga alai mo mo pe rere run la bi aso awon elomi ko se anybody ti o ni ti e ni kalukunda so boni sugbon ma advice pe awon nkan to ba ye ka so sita e je ka so sita kara wa fun ye jare in teyin so yin te elomi tuju ti beyen lo olohun sincerely inu mi dun pa awon logbon eyin logbon le ngbo program ologbon gidi le ngbo program olohun a de tun ma ba mi fun ogbon kun ogbon everybody wa hello
1: hello
0: sir
1: e
0: kale sir yes sir
1: eto ni papa yin ni dan
0: ami sir
1: pro coming up so lucky lati olosogun ni lebada
0: yes sir
1: cherry marriage okokun ni oba to ni wa le cut am le sife
0: ami ami
1: cherry o si bi yen le se to le dadi olorun ya wo mi meto pe oni o si oto ti o ti oko ni ma okunrin mi le wa to ye ku jo mo sim 24 hours to se pe jabu teni uri ni wa ju bere so mi tin ni eri oba to ni wa ni ko ta se asagbegere awon agbalagba ni ya to soro le kan yen awon agbalagba ni wi pe ma mu yan wa bi o o gba ti an ba mu won gan lo be nko ni wi ti ya yen so yi pe ohun se gba ohun sawo oba to ni won lo je mo ra nu gba awon aburu won oba ya se won nko e keji tolorun gba to wa ran won gan na lo won nko eri emi kan le ro won ni wi pe iru nkan yen ti an mo wa be o mọ́nà tí ọjọ́ alẹ́ fáwọn ọmọ náà ṣe ń pẹ́ gbogbo wájọ rìn gbogbo wájọ rìn nù àjọ rìn nù ayé náà ni ọmọ téèyàn bí gan náà lè kọ ru ẹsẹ̀ bẹ ẹsẹ̀ káwọn bàbá nǹkan ó lè kọ kò fẹ́ ń gbọ́ bí ọlọ́run èmi le fún ọ láti ráìsì pé mọ́ máa ń lọ bẹ́ẹ̀ o nígbà tọ́lọ́run ti ní kí mo mú ọ wá bẹ̀ wọ́n tọ́lọ́run ti taari wọn wá kí mo gbẹ̀bẹ̀ wọ́n kàn fi guideline sí mi nígbà tá ń fẹ́ra wa adùn tó pọ̀ lájọ fi ń bára wa tọ̀ lójú ọ̀la nígbà tó ti fa dé awọnú ara wa tán ló di fẹ́ àwọn tí ò yẹ ń wọ nbẹ̀
0: àwọn
1: ìkorò díẹ̀díẹ̀ díẹ̀ kò tì sí léyìn ó ti jẹ adùn tí ò ní kan ìkorò kò sí léyìn ó ti jẹ ìkorò tí ò ní ka adùn ní ayé nu ẹwúrú ọkùnrin ẹ̀kan tó ń yé táyà kọ́kọ́ sọ yẹn nígbà tó lọ́n ké o tẹ́yìn méjèèjì fẹ́ ń bá láyìn bọ̀ ìyàwó ẹ̀ wá torí ẹ̀ tó dúrọ́pù iṣẹ́
0: tó wá rí
1: fún gbà
0: tó wá gbé mọ́tò fún.
1: ẹ̀yin ẹ̀ wúlò sí tó bá ṣe fún obìnrin ni mo ní pé ó ní lára ṣé ẹ jírí pé ìlara náà ọjọ́ wà láàrin gbogbo wa ni bí ti ń bẹ lọ́dọ̀ ọkùnrin ní bẹ lọ́dọ̀ ìlara ló rí ìlara lọkọ yẹn rí tó fi di pé ní ohun tí márìjì yẹn fi drop ìlara ni pé lóríyàwó òun kọ́ ni
0: ní màá lo mọ́tò 70 million plus
1: yín lẹ wo bí ayé ṣe rí nìyẹn ẹjọ́ kọ́nà tí ń fún yín ní ètò yín tí ń ṣeéṣe ọlọ́run níjọba jẹ àwa náà fẹ́ jẹ àbùládé o àfẹ́ já àbùládé o àfẹ́ jẹ o ẹ dákun o ẹ jẹ́ kó jẹ́ mi ní first ǹkẹ́ o máa fún ní torí ètò tò ní o
0: orúkọ
1: mi ní islac láti ọlọ́run ṣùgbọ́n
0: ìbàdàn ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹlẹ́mà ẹ pẹl

0: Hello.
1: Hello.
0: Hello.
1: Ekale.
0: Yes, sir.
1: Mr. Smart ló ń sọ̀rọ̀ láti Mọ́kọ́lá.
0: Yes, sir.
1: Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọkọ àti ìyàwó tán fún ní gift yẹn ni. Ra ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀.
0: Bẹ́ẹ̀ni, sir.
1: Ni pé kí ló dé tí wọ́n fún ní gift yẹn nígbà tó rí sáìn. Tó rí sáìn kan compensate any time yẹn kó tó relocate lọ Abuja. Tó jẹ́ pé ìgbà tó ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó ṣẹ̀ fẹ́ ṣe wedding náà ṣẹ̀ wá gbé gift wá.
0: Kì í ṣọjọ́ tó fẹ́ ṣe wedding, sir.
1: After wedding.
0: Ẹ jẹ́ kí n respond sí kinní ẹ̀. Normal.
1: Okay.
0: Ṣé ra àwọn iléeṣẹ́ àwọn private companies wà tó ṣe wípé kì í ṣe government. Àwọn private companies. Ó wà tó yẹ pé protocol wọn. O ti yẹ yín protocol wọn. Sídà kó jẹ́ wípé kan celebrate ẹni yẹn gangan. Kan throw party fun tàbí kan gbé gift kan fi ránṣẹ́ sí.
1: Okay.
0: Òun ni. Ìsídà kó jẹ́ wípé wọ́n fún ní wedding gift o.
1: Okay.
0: Wọ́n fún wípé iṣẹ́ pé o ṣakitiyan lẹ́nu iṣẹ́ for the years tó fi ṣe. So gift yẹn le wá at any time torí ó depend lórí bọ́n bá ṣe afford ẹ̀ sí. So okay. At any time ni wọ́n le gift yẹ pé o kúrò lẹ́nu iṣẹ́ o. A fún ẹ o fún compensation ẹ.
1: So unfortunately gift yẹn wá wá after wedding.
0: Yes, ó wá wá ẹ mọ̀ pé time ìgbà tó máa fi iṣẹ́ sílẹ̀ náà sígbà tó máa ṣe wedding náà gbogbo yẹn kò le ju some months lọ síra wọn. Pé okay during ìgbà tí wọ́n ń plan wedding náà ló máa fi iṣẹ́ sílẹ̀ pé okay ó fẹ́ marry nǹkan kan.
1: So ọkọ yẹn wá ó wá.
0: Yeah, ó wá reject ó wá ní pé kó dá padà.
1: Ọkọ lo lórí aya na ó dọ̀ dance to phone.
0: Okay.
1: Bọ̀sà
0: tó bá yẹ pé ọkùnrin tẹni sùúrù tó bá yẹ pé ọkùnrin ni wọ́n fún ní gift yẹn kọ.
1: Tó bá gift yẹn bá wá ní ọ̀nà tó tọ́.
0: No, normal thing. Rárá o, normal thing náà ni pé láti iléeṣẹ́ tọkọ ti ń ṣiṣẹ́ tóun náà resign tán wá sọ wípé okay o a fún yín ní gift yìí mọ́tò tó wọ̀ ti 70 million naira yìí. Jù bẹ́ẹ̀ lọ a fún yín a fi compensate yín. Ṣé ìyàwó ẹ lè sọ fún wípé kó reject ẹ.
1: Ẹ tí gift yẹn bá mú fúnra dání tó bá mú ìfúnra dání ó lè sọ bẹ́ẹ̀
0: adẹ́tọ́mẹ. Ẹ ní sùúrù nínú tá a wí kò sí wọn kọ́ síbẹ̀ wípé ó mú ìfúnra dání o. Wọn kọ́ wípé personally ni ẹnìkan fún wọn ní company ló fún. So tó bá yẹ pé company fún ọkọ ní mọ́tò yẹn tó wọ̀ ti 70 million naira tó fún láti fi compensate pé iṣẹ́ takuntakun nílé iṣẹ́ wa. Ṣọ́kùnrin yẹn tí ìyàwó yẹn bá sọ wípé kó dá padà ṣé ó máa dá padà sà.
1: Kò ní choice
0: ó máa dá padà.
1: Yeah, I'm telling you.
0: Okay, sir.
1: Okay,
0: sir. Yes, sir. Yes, sir. Yes, sir.

0: gbogbogun tó lé.
1: Heavy heart bat
0: níwájú ẹ.
1: Bíbáyù
0: kò tiẹ̀ rí.
1: Bíbáyù
0: a pé orúkọ ọjọ́.
1: Wá ní ọmọ Jesus.
0: Olúwa lónìí.
1: Wá lọ today.
0: Fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me way out.
0: Ṣé o tí mo là kọjá?
1: Sọ wọ́n bá ti tu.
0: Ṣé o tí mo fẹ́ dà láyé?
1: Sọ wọ́n bá tó kẹ́mi láì.
0: Ẹ fún mi ní ọ̀nà àbáyọ.
1: Give me a way out.
0: Ẹ fún mi ní ọ̀nà
1: àbáyọ. Give me a way out.
0: Oyè. Ìwé Jacob orí kẹrin.
1: That of James 4.
0: Ẹsẹ̀ kìíní.
1: Verse 1.
0: Ó ní níbo ni ogun ti wá.
1: From whence comest thou?
0: Ó béèrè béèrè tó lágbára.
1: In the very Bible question.
0: Our God.
1: Ọlọ́run wa.
0: Is a secret reviewer.
1: Ó máa túmọ̀ sí.
0: A máa túnà sí.
1: He always reviews.
0: Second King chapter 6.
1: Ìwé àbá kejì orí
0: kẹrin. Verse 5.
1: Ẹsẹ̀ kan.
0: Only béèrè.
1: The prophet had
0: his bolo bossy.
1: Where did he fall?
0: Ẹgbẹ́ Jésù.
1: Ìkọ́lá
0: jẹ́ bọ́ ní ọ̀nà mi ti dàrú.
1: Where is my way scatter?
0: Olúwa wá solution.
1: Olúwa give me solution.
0: Ẹjọ́ ẹgbàdúrà
1: yìí. Please pray this prayer.
0: Mi na answer
1: to me. Please pray this prayer.
0: Àwọn wo ló ní ìdí àdúrà
1: yìí?

0: ilẹ̀ kò sí ẹ̀pẹ́tì. Ìyípolẹ̀ kan. Mo bẹ̀rẹ̀ fún ìyípadà òjijì.
1: I ask for sudden transformation.
0: Tó lè mú kí ọ̀rẹ́ di àríyànjiyàn.
1: Now make your case the controversy.
0: Bàbá mi o.
1: Oh father.
0: Bó ṣe sàmì.
1: At the same time.
0: Ẹ yí ayé wọn padà.

0: bani ubi ori. Ibu anu adua teman gba yen na gbe to ijo me se man gba wa adura.
1: Emi gan ti mo n gba to ri ara.
0: Ori mo wa ri pe agba ko tin gbo awon adura yi. Ago marun ni mi is a mistake. Ta ba tin pe ro bayi mo ti si radio. So mo wa discover pe emi man je ibisi. Ti ba ra moto ma ta. Ti bo le ni ti ibisi. Mo ti ra moto kan ni 2.something million. Igba to to ani kan mo je lati ta owo pada. Mo ta ni 500,000. So but mo wa discover pe kini to n sele wo a bẹ ti ki sori prepare awọn yẹn wo a ri pe kii se oju lasan so awọn nkan wọnyẹn mi ti ma tori time pọ so mo wa bẹ ti ni ba irin ajo wọn na mo ba ni kii ti ẹni asẹ si ogoro mo fẹ wa badan mo ba ori oke ogo mi le lọ bẹ but wọn tẹ pe area one ẹjọ yẹn ojoro ọmọ debi ṣugbọn mi ori ogoro mo ba fi igbagbọ lọ́ra òróró nílé tí bàbá ti pẹ sáàmù ọmọ pẹ sáàmù kan nídàájí èmi ọbẹ̀ sí ni ká sáàmù yẹn sí màá dà sórí màá dà sómi àti bẹ̀rẹ̀ mi gbọ́ ìgbésẹ̀ náà.

0: Àràdọ̀ tán ẹni dáàmú ẹni ṣe àìsàn àìsàn ò ní jẹ́ tiyín àti tìdílé yín o mi tó gbàdúrà fún yín but ẹni ọlọ́run kò ní fi yín sílẹ̀ dádì inú mi dùn láti sọ testimony yìí o inú mi dùn ayọ̀ mi kún ẹjọ́ nítorí ọlọ́run ọlọ́run ò ní fi yín sílẹ̀ o iṣẹ́ ń fẹ́ sọ testimony yìí ni pé torí ní last year ọlọ́run jẹ́rìí ara ẹ̀ lórí mi o mọ́ mi rẹ̀ mi dé ló ń sọ̀rọ̀ láti lù mọ́ rẹ̀ ní last year ọdọ́ mi ti bí ọmọ yọ̀kan tẹ́lẹ̀ bọ̀ ó dà ń pé bóyá ìdádúró nǹkan fẹ́ wà díẹ̀ bọ̀ ní ọdún tó kọjá ẹ gbàdúrà ẹ ti ń gbàdúrà yẹn lọ ẹ bóyá èmi lọ sọ fún yín mẹ́rin I don't know you need to understand but ẹ ṣàtọ́ pé gbogbo ẹni tó bá ń wojú ọlọ́run ẹ gbàdúrà fún gbogbo wa ń jọ ọ dà ń pé ẹni ká finú sí ká da inú wa báyìí ká dá sí ilẹ̀ ńlẹ̀ lẹ wá ń gbàdúrà ẹni ká máa ṣe àmì ni pé tẹ bá tí ẹ ń sọ àwọn ọ̀rọ̀ yẹn ni pé ká ṣáà máa ṣe àmì ìgbà tó tún yẹ tó ní bóyá ká máa sọ tẹ̀lé yín mi ṣáà ń ṣe gbogbo ẹ ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ló ń sọ̀rọ̀ sọ mi ṣáà ń ṣe gbogbo ẹ ọlọ́run inú mi dẹ̀ dùn kò pé kò tú oṣù mẹ́ẹ̀lọ́kọlọ ọlọ́run jẹ́rìí ara ẹ lórí mi ó jẹ́ kí ti ṣe testimony láti last month bọ̀ oyé ọlọ́run in fact bí ṣe mi ń sùn mi ìmọ̀ bóyá ọlọ́run lọ jí mi ni òbí yá ìkọ̀ọ̀kan mi ìmọ̀ bóyá ọ̀hún mi gan pàápàá bóyá clear ni pé testimony tó ní ọfẹ́ ṣe ẹ̀ ọmọbìnrin ṣé ọfẹ́ jọyẹ abaramọ́ rẹ jẹ ni òun ló jẹ́ kí sáré sọ testimony yìí ẹ ṣe ọmọ dúpẹ́ o inú mi dùn ayọ̀ mi kún o ọlọ́run ti fi ọmọkùnrin ó tún fi ta mí lọ́rẹ o olúwa ṣeun o.
1: Àdúrà méje ti ní.
2: Seventh day of Saturday.
1: Lọ́ni ọjọ́ ìṣẹ́gun.
2: Today being Tuesday.
1: Orúkọ Jésù.
2: Call the name of Jesus.
1: Gbogbo ẹni tó fẹ́ fi agbára rẹ̀ ka eyín ọkàn mi.
2: Ẹnu ọ̀dà wọn tó yí jàpá tó devastate.
1: Ẹni níbi tó ti máa dùn mí ló ti máa mú mi.
2: Na ṣe wẹ́ ti pé ní mo ṣe fi capture
1: mi. Kó tó mú ìran rẹ̀ ṣá.
2: Bí wọ́n ti actualize it.
1: Ẹ bá ń pa o.
2: Ó lọ kí u dán.
1: Ẹ̀yin ogun ọ̀run ẹ̀
2: pa. Ó kà
1: Bàbá ọmọ ẹ̀mí ẹni tó lè bá fi agbára o ló lo ayé mi lẹ́nu kàmílẹ́yìn ọ̀pọ̀ ó tó mú ìrọ̀ rẹ̀ sọ ẹ̀pà Jésù olúwa wa ẹ gbàdúà àṣàṣì àti àránsí tó ń ṣe lára mi lọ́wọ́
2: tó ń
1: ṣe lára mi lọ́wọ́ iná gbé jáde

lọ́gbóyọrí yípo lẹ́ẹ̀kan wà fò sókè wà ní olúwa lọ gbà wá ohun tí ènìyàn jí mọ́ mi lọ́wọ́ àti mò ń fò mi jẹ́ wá ohun tí ènìyàn jí